0: mo ti no life n bo se omi ṣugbọn mo dupẹ lọwọ ọlọrun gba ti mo pade ya omi ni 2025 oun na ni mo mọ baba alabiamo gba ti baba de gbadura fun mi n de pade ọmọ ẹ ko wa si ti ba fẹ fadun ẹ bayi igba ẹ lọmọ ẹ ma wa sinu ile mi ma ẹ gbọ gbẹ ni o le ṣe kini si.
1: mo ń bọ time to ba fẹ fagbo lọmọge yẹn wa wa.
0: bẹẹni a bèrè pé a kí ni nǹkan tí mo géènì nínú nǹkan tí mo fà á màámà pé a mo wá dúpẹ fún ọlọrun baba alabiamo. Ni May 17 o bi ọkùnrin lantilanti fun mi.
2: Hallelujah.
1: Ṣẹ́ṣì wa n fagbo.
0: Ọlọ́run ti yọ ẹ kúrò láyé mi. Nǹkan tó pọ̀ kù fún mi báyìí. Owó tí màá fi tọ́jú ẹ̀ kọ́lọ́ wa bá mi ṣe nírọ̀rùn.
1: Ẹnìkan ń gbọ́ mi lórí bẹ́ẹ̀ díẹ̀.
2: Yes sir.
1: Ìfagúfà tọ́mọ rẹ fà.
2: Olúwa o.
1: Láti èyí lọ bóyá kò farú ẹ̀ mọ́.
2: Amen.
1: Ìyàwó ẹ̀ wá dàbá yìí.
0: Ìyàwó mi wà lọ́dọ̀ dáàdì mi. Mo ti fèsì lọ ṣùgbọ́n mo dúpẹ́. Ìyàwó à ọmọ wà mo dẹ̀ tún ṣèkó mọ orúkọ ọmọ mi tèmi tọpẹ ayọ̀ mi dé bá mi délé olúwa dá mi láre.
1: Bàbá tèmi tọpẹ.
0: Dáàdì mi.
1: Má mo bú mọ.
0: Mi ò lè mú mọ. Kò séré ọkọ ń bẹ̀.
1: Báwo sọ lórí mẹ́kún àgbọ̀ lórí rédíò.
0: Ẹ̀yin tẹ́ ẹ̀ mudó tẹ́ ẹ̀ fa kò lù kò séré bẹ́ẹ̀ o. A kò máa jẹ̀ fún yín lásán-lásán ni. Owó tó ẹ̀kẹ́ lọ fi jẹun òun lẹ́wà ló máa mudó kiri. Mo ṣe é sí mọ́tò àwọn tó tọ́ láti máa sọ̀rọ̀ sí mọ́ bẹ́ẹ̀ sì máa sọ̀rọ̀ sí mi. Ṣùgbọ́n mo pé lí ẹnu ní tí mo ti wá sí ibà ẹ̀ ogun ti ṣẹ́nu ayé mi. Owó bẹ́ẹ̀ sì máa dé fún mi. Pépé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ń bá ní 1000 náà àkáǹtì bá ẹ́ mi ní ilé ìdúró sí ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n mi ò ní 500 bí mi ṣe wà yìí ṣùgbọ́n ọkọ̀ mi balẹ̀ inú mi dùn bí mi ṣe rí ìyàwó mi àtọmọ mi lórí fóònù mi ládọ̀ ọlọ́run kó dẹ̀ máa dìbànújẹ́ fún mi. Owó tí màá kọ́ fi tọ́jú ẹ̀ tó dẹ̀ mo ṣe wá bá pé kọ́ ṣàdúrà fún mi.
1: Wá change voice ẹ bí ẹni tí ó máa mú kó kó bá wọn sọ̀rọ̀ lórí rédíò. Ẹyẹ ti mi.
0: Ẹyọ ọmọ ìyá mi. Ẹyọ ọmọ ìlú. Ó yẹ kó yẹ yín àwọn. Azishua. Àyìn ló kí lẹ́ẹ̀fù. Fàdúrà fà wàhálà. Kò séré nudo.
2: Kò séré o.
0: Kò séré ẹ̀kọ́ nudo. Ó máa ba ayé ẹ jẹ. Ìgbà tí mo mudó sí ìyá mi gan kú gan mi sí ẹ mọ̀ pé èèyàn kan lọ nínú ayé mi. Ṣùgbọ́n nígbà tí mo rí ìyàwó mi. Ọmọ ìyá mi kò séré nudo. Ìyàwó ẹmú ṣinṣin. Ọlọ́run kò dẹ̀ dọ́mọ ẹmú ṣinṣin. Kò dẹ̀ máa gbàdúrà sọ ọlọ́run ẹ. Kò séré ọkàn bẹ̀. Fanny sọ̀pọ̀ fanny tì ni all is fanny tì. Wọ́n á sọ fún dáàdì mi pé mi ìmúdó mọ̀ bọ̀ ọ́ bìlíìfù mi. Ṣùgbọ́n mo mọ̀ pé owó ló máa fi bìlíìfù mi.
2: Owó
0: dídẹ́ kù fún mi báyìí bàbá mi.
1: Kúnlẹ̀. Wá sí ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday má wọ ṣòkòtò tó yá wá.
2: Yes sir.
3: Aṣọ ṣẹ́ lele.
1: Ókè aṣọ ṣẹ́ lele. Kí ló dé tí gbogbo ẹ̀ wá yà.
0: Mo lówó tí máa fi rà mí ni ṣùgbọ́n mo pé ọlọ́run alábìàmọ̀ á ṣe fún mi ní rọrùn.
1: Èlò náà wá ń ta ṣòkòtò.
0: Bàbá mi.
4: Kò ń ṣe bí ṣòkòtò ló ṣe bí dáàdì.
1: Ṣé bàbá tọ́pẹ́ fẹ́ máa wá sunkún ni.
0: Mi lè sunkún ẹkún ayọ̀ mo ń sun. Inú mi dùn wípé náà mo wà láàrin àwọn àlàyé mi iṣẹ́ ní òkú. Ṣé mo máa sọ fún dáàdì mi pé tí n bá kú sínú ilé tí mo wà mo kú nìyẹn. Mo ti ń rí kú ṣùgbọ́n mo dúpẹ́ ìyá tèmi tọ́pẹ́ ó sọ mí déèyàn padà.
1: Ìyá tèmi tọ́pẹ́.
0: Ó sọ mí déèyàn padà. Owó ló kọ́ kù fún mi báyìí.
1: Ṣé o láìkì bí mo ṣe múra yìí?
0: Dáàdì mo kó yín jẹ gan ọlọ́run. Tí n bá lówó ẹ̀ lọ́wọ́ gan-an máa ra arú ẹ̀ fún yín. Ọlọ́run ọba dáàdì. Kò sí ti bá ń gbọ́ yín ní rédíò báyìí ọkàn máa ń balẹ̀. Inú mi máa ń dùn ara mi máa ń yá.
1: Wá sí ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday máa fún ẹ ní ṣòkòtò tó bá ìgbà mu. Wọ́n ní kó o gbowó.
2: Ọlọ́run bàbá alábíamọ́ o.
1: Kó tó di Sunday yẹn kúkú bá parí ẹ̀ báyìí. Gbogbo abiyamọ tó bá ta ọmọ yìí lọ rẹ ọmọ rẹ ajé yàn.
2: Abijé.
1: Tẹ́wọ̀ ẹ̀ wọ́n máa kọ́lé ọ lọ́wọ́. Abiyamọ tó bá ti fún un lọ́wọ́. Ọmọ rẹ máa pàdé aláàánú.
2: Amen.
1: 5000 ni bàbá yẹn kó wá. God bless you.
2: God bless you.
1: Ìwọ ọmọ tí eléyìí kọjá bẹ́ẹ̀. Ọmọ rẹ náà ajé yàn.
2: Amen. Ẹ má sunkún o.
1: Má sunkún mọ́.
2: Olúwa àánú lé lé yóò.
1: O tún kó lọ́wọ́ àwọn wòlíwòlíì. Orí pé ó lágbára.
2: Congratulations.
1: Ìrẹ́ ti ní ìdá. Ó pẹ́ tó ti ń rìn kiri. Ti ní ìtún yàtọ̀. Ó máa wowó tuntun. Untouched. Bọ̀bọ̀ ó ṣe oríire o. Ó dress gidi. Ó lọ ra ṣáàtì tí mo wọ̀ yìí. Àti kó wá ṣòkòtò black. Kó wọ ṣọ́ọ̀ṣì lọ́jọ́
2: Sunday.
1: Bẹ́ẹ̀ ni sàbí tó bá kù sí. Àmọ́ bí tá a yọ sí ọ. Ẹ dá lọ́rẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń ṣe. Ìkúnlẹ̀ abiyamọ ajẹ́kọ́mọ tiẹ̀ náà pàdé olóore. Bàbá tọ́pẹ́ òrówó tọ́jú tọ́pẹ́. Owó ìlú ò ti bẹ̀rẹ̀ sí tọ́jú tọ́pẹ́ lọ. Bẹ́ẹ̀ ni sà. Mo mọ̀ lẹ́ka àwọn abiyamọ tó máa ń wá bí o. Mi ò sọ̀rọ̀ rí ká má bá mi tẹ̀lé bẹ́ẹ̀. Ẹ̀mí olúwa ló ní ká ṣe lóore. Bẹ́ẹ̀ ṣe ń ṣe lóore. God bless you. I celebrate all of you for the giving.

0: Orúkọ mi ni Ìdòwú Felicia. Mo gbé orúkọ Ọlọ́run ọba ga nínú ayé bàbá wa ṣe bí ọba. Mo mọ bàbá tú ọ̀rẹ́ mi kan. Ìgbà tí bàbá fẹ́ lọ sí orílẹ̀-èdè Canada, ọmọ mi kan tó wà ńbẹ̀, wọ́n ti ń wa ọmọ ìgbà tí ìyàwó ẹ̀ kọ́kọ́ lóyún, oyún yẹn bàjẹ́, àti ìgbà yẹn wọn ò ní oyún mi mọ́. Mo wá pè é, mo ní bàbá ń bọ̀ wá sí Canada, make sure pé o rí bàbá o. Ó bẹ̀rẹ̀ sí ní complain, ọ̀nà yẹn jì yí àwọn ọmọ lọ bí iṣẹ́. Mo ní wá tí o bá fi rí bàbá, tó bá lọ láti lọ rí bàbá yẹn, èmi àti ẹ a máa jà. Mo ní láti pè ìyàwó, pé ìyàwó ṣé o mọ̀ pé obìnrin ni wọ́, make sure wí pé o mú ọkọ ẹ. Ẹ fi ọjọ́ yẹn sílẹ̀ pé owó iṣẹ́ ọjọ́ yẹn màá san fún yín. Iṣẹ́ tẹ máa miss níjọ́ yẹn, màá san owó yẹn fún yín. Ẹ make sure pé ẹ lọ rí bàbá. Wọ́n dẹ̀ bọ́ sí mi lẹ́nu. Mo ti pe bàbá, bàbá ní kò sí problem. Mo ti bá wọn sọ̀rọ̀. Ó dẹ̀ dùn mọ́ mi nínú pé bí wọ́n ṣe dọ́rùn-ún tí wọ́n sọ pé láti ọ̀dọ̀ mi bàbá ní kán wọlé tó àwọn wá. Wọ́n dẹ̀ pray fún wọn, gbọ́ wọlé wọn. Oṣù yẹn gan-gan-gan February ọdún yẹn òun ni Ọlọ́run ṣe ìpè yìí pé ni àṣẹ ti jáde. Ọlọ́run kò ní forúkọ yín.
1: Orúkọ mi ni Joseph Taiwo. Mo jẹ́ ọmọ ìjọ Ṣebíọba ní Lusada branch. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní oṣù tó kọjá, ó ní iṣẹ́ òun tí a ò ṣe last. Mo dẹ̀ fẹ́ lọ ṣe meeting gbogbo ẹni kan, ẹni jẹ́ gbòógì ní sáìbì local government mi. Ẹni wá pè mí pé àwọn fẹ́lọ̀ ṣe méjì. Nígbà yẹn, nígbà yẹn, ìgbà tẹ́lẹ̀ ẹ pè mí, because kíní ẹ̀ wọ́n ti sọ mí láti state wípé ẹni báyìí báyìí máa pè mí, mo ní pé kò sí ìyọ̀nà. So nígbà wọ́n pè mí, mo wá ẹni ẹ pè mí ní question kan. Question ó jẹ́ ìgbọ́n náà pé ó dùn mí pé ó ká mi lára nídé pé mo ti ń sáré gbígbé Èkìtì lè rí representative yẹn ní Bonagree gbà ní ìwé. Níjọ́ yẹn wá ní pòun fẹ́ bá mi ṣe meeting, mo wá dúró níjọ́ yẹn láti ṣó mi, mo wá síwájú pẹpẹ. Mo dẹ̀ sọ fún ọlọ́run pé Ọlọ́run èmi báyìí mo nílò ẹni báyìí, pèsè ẹni báyìí fún mi. Èmi mo ní pé ọkọ náà ń pèsè ẹni báyìí fún mi, pé ẹni báyìí tó máa ra tíkẹ́ẹ̀tì tó bá tẹ̀ jẹ́ ìyọkan ló jẹ́ra nínú méjì tó wà ní ìkí àmì. Inú mi á dùn bí mo ṣe mọ iye lọ yẹn. Nígbà tó di ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí, wọ́n ṣe pè mí nìyẹn wípé àgbójínú. Mo ní pé sá nǹkan báyìí báyìí báyìí báyìí ló wà ńlẹ̀. Mo ní pé sá bí mo ṣe wà báyìí o, mi ò rẹ́ni, mo ti sá àwọn tí mo lọ bá nǹkan táwọn máa asmia làwọn gbìn wọn wọn ọ̀fọ́wọ́ ló máa ní pé tó wà ń bẹ̀ ni pé ẹni ní pé ẹni tó contest fún party wa ó ti ra ticket. Wọ́n dẹ̀ wá deliberate ní state wípé ní local government mi o wípé èmi ni wọ́n fà jáde wípé mo máa benefit nínú slot yẹn. Wọ́n dẹ̀ fún mi ní slot yẹn. Mo dẹ̀ ṣe primary election mi ní ìjọ Friday. Ọlọ́run dẹ̀ gba gbogbo ògo. Àwọn INEC wá, wọ́n dẹ̀ ṣe ẹ̀tọ́ wọn, wọ́n dẹ̀ submit ẹ̀. Báyìí mo ti di candidate party. Ẹ ṣeun.
2: Sọpẹ́ Olúwa o! Mo gbọ́dọ̀ ní ẹ̀rí. Àkókò ẹ̀rí mi tó.
3: Àkókò ẹ̀rí mi tó.
2: In the name of Jesus.
4: Àbí kò ṣe bí ọba. Jẹ́ kí n fún ẹ ní address
5: yẹn.
4: Ní Canada.
5: In Canada.
4: Number 69. Mayfair Drive, North York, Fort Mivan, Toronto, ní Ontario. M9L1YB. Ibẹ̀rẹ̀ àti máa pàdé.
5: That's where we meet.
4: Ẹgbọ́n mi sá.
5: This is sir.
4: Àfikọ́rọ̀ ẹ̀ kó gbọ́.
5: Your case will just be set.
4: Àfikọ́rọ̀ ẹ̀ kó gbọ́.
5: Your case will just be set.
4: Program alẹ́. Aago mẹ́jọ. Nigeria time.
5: Nigerian time.
4: Báwo à ń bẹ̀ o?
5: Is there o?
4: Canada la ti ṣe.
5: We hold it in Canada.
4: But Nigeria time náà ni ó wà
5: yìí. It will be Nigerian time. So ẹ ti mọ̀ pé
4: as sumo time program gba
5: yìí. So you know that we move to.
4: Your radio will speak.
5: Hello,
4: mo gbàdúrà bolúwa ti ń bẹ tí ẹmí ẹ wà níwájú olúwa tí èmi dúró ayé ẹ máa dìde sọ pé ayé mi máa dìde. Ẹ gbọ́ mi sà. Gbogbo èyí tí ẹ fẹ́ lọ sílẹ̀ ọba.
5: All of you that want to travel abroad.
4: Mo fẹ́ kó sọ sídìí ẹlẹ́ni.
5: I want you to sow your seed today.
4: Pé èmi náà fẹ́ lọ ilẹ̀ ọba.
5: I also want to travel abroad.
4: Tọ́lọ́ bá karú àwa iye.
5: If God can count us worthy.
4: Táwa náà lè travel.
5: And we are able to travel.
4: Ìwọ náà lè lọ.
5: You also can go.
4: There's
5: nothing God cannot do for
4: but you. But this seed in agbara.
5: But you know that seed is so very seed powerful. So your seed.
4: Somebody can hear some seed there. I because some ore. A man so funny pe ko di bati o ni owo nla ko
5: to say. Ask somebody to sow your seed or your off result when you have much before you can.
4: Kenya ba nile eyan fi
5: se. Whatever you use you did to do.
4: Awo fun awo.
5: Flesh for flesh.
4: Kenya ba ni.
5: Whatever
4: you have. Fira emi e pada.
5: You to redeem his soul.
4: Nto ba ti nina lo fi
5: se. Whatever you use that's what you
4: use.
5: And I know that
4: pelu ogo Olorun.
5: The glory of God.
4: Lord, I
5: love it. God will justify you.
4: So see the.
5: So your Baba
4: should be Oba.
5: Baba should be Oba.
4: Una amalo wa ni Canada.
5: He's the one in Canada.
4: Oluwa.
5: Lord.
4: Elana femina.
5: Make way for me.
4: Elana foma.
5: Make way for my children.
4: If you beg,
5: you need to ask.
4: Una ni ase.
5: You also have authority.
4: Mo de badua.
5: And I pray.
4: Oluwa tim bete mi wa.
5: Ne
4: wa
5: julu wa tim
4: do. Olorun wa die lo.
5: God, we
4: are saying,
5: also the brother celebrates.
4: On your wedding anniversary.
5: People celebrate when you are
4: blessed.
5: God bless your birthday.
4: God bless
5: your wedding day.
4: God bless
5: your favor and mercy. God bless your blessing, divine blessing.
4: Sokale, seori re, ko de da olare. In the name of Jesus.
5: Jesus.
4: Wari ogwelo.
3: Amen.
4: You de dara fun.
3: Amen.
4: Ye ka wo oruko awon celebrant
5: wa. Bless the name of the celebrant
4: that I this Tayo. Kemisola.
5: Adetayo Kemisola.
4: Adetayo Bolanle.
5: Adetayo Bolanle.
4: Adebayo Omoyeni.
5: Adebayo Omoyeni.
4: Omogbo nkan. Oke Afolasade.
5: Oke Folasade.
4: Ati Aziz Zainab.
5: And Aziz Zainab.
4: Happy birthday to you.
5: Happy birthday to you.
4: Mugbadua.
5: I pray.
4: Loruko Jesu.
5: In the name of
4: Owo Olorun ati anu e. Atoju rere. Ko sokare sinu aye.
5: Welcome to your life.
4: Wara anuba. Happy birthday. And happy wedding
5: and anniversary. Don't
4: forget Jesus. Wara anuba.
3: Amen.
4: Amen.
5: Don't forget,
4: they
5: have Jesus. Jesus
4: unpe.
5: Jesus are with you.
4: Unpe.
5: He called you.
4: By sorrow.
5: And speaking to you.
4: Maje kope.
5: Don't let it
4: Maje
5: be tarry. Don't let it be tarry.
4: Don't
5: let
4: it be tarry.
5: Because tomorrow may be too late.
4: Surrender your life
5: to him today in the name of Jesus.
4: Wari anuba.
3: Amen.
4: Wade sebi oba.
3: Amen.
4: Bless our prayer, my boy. Bori bonu bu
3: ejeje.
4: Oh ya gbagbara.
3: Amen.
5: We see power.
4: Wari ewa.
5: You do your testimony.
3: Amen.
4: Jesus Oluwa wa.
3: Amen.
4: Could you say nika?
5: Face somebody.
4: Fida loju bayi
5: pe. I am blessed.
3: Very
5: testify.

ìrànlọ́wọ́ rẹ náà làwa ń bẹ̀bẹ̀ fún Ọlọ́run. ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan dákun dábọ̀ bójú àánú wò wá láàárọ̀ yìí. a ti bọ́ta àwọn ohun tá a jẹ má jà pàjọ ohun tí ó jẹ wá. a ti ń lọ à ń bọ̀ lọ́tún lọ́sì mo ní pé àtijọ́ àtimú là ń wá káàkiri má jà tojú ilẹ̀ mọ́lẹ̀. ojútùú sí ọ̀rọ̀ ayé wa náà ni gbogbo wa ń wá káàkiri èyí tá à ń pè ní ọ̀nà àbáyọ bí gbogbo ẹ̀ ó ṣe dùn bí ó ṣe dán má jà pàdé alátakò bẹ́ẹ̀ má jà ayé kó bá wa o àwa náà sì gbúdọ̀ kó bá yàn.

torí gbígbó ajá kìí pajá kíkan àgbò kìí pàgbò wérewère epo bukọ bẹẹ ni kò sí ibi tá a bá kan yín sí náà lè ra ti mọ ń bo ẹbò wá wìtìwìtì káyé bò yín wìtìwìtì towótowó tọlátọlá lónìí ò gbogbo orígun mẹrẹẹrin àgbáyé kí wọn fi kan fi wá wa rí mú kí wa láàárọ ìpẹ ẹtùkú ojúmọ ẹkọ ojúmọ ẹkọ ojúmọ mọ láàárọ tòní onínà ni ọjọ kejìdínlógún nínú oṣù kẹfà ọdún 2026 àkọtún ètò wa ètò yín ọ̀nà àbáyọ tòní ọjọ bọ thursday náà ní dẹsẹ ti gbọn yín nìkan ni Jordan 105.5 FM. Akiwa wípé àtúkọ àmójúbà wa láàárọ yìí ẹ ti mọ̀ pé ọjọ́ bọ thursday àtọjọ́ ẹtì aago mẹ́jọ àbọ̀ títí d'aago mẹ́sàn àbọ̀ náà lẹ́ẹ̀ma láǹfààní láti máa bá wa pàdé lórí ètò yìí níbi tá a ti máa mú àwọn kòmóòkun àti àwọn ọ̀nà àbáyọ wá fún wa pàápàá jùlọ àwọn nǹkan tá a mọ̀ wípé a lè ṣe tá a sọ dowó tó yẹ pé àwa náà di lẹ́nu lọ́rọ̀ láwùjọ torí pé àjùmọ̀ṣe náà lọ̀rọ̀ ilé ayé yìí ọlọ́run ti fún wa nílé ayé ó ní a máa gbé bẹ̀ bá ṣe wá gbé lárugẹ táwa náà mọ̀ gbéra wa lárugẹ òun ló kù sí wa lọ́wọ́ o ìgbìyànjú wa òun náà lọ́lọ́run ọba mi yóò kàn dé ládé yóò sì fà á mí sí torí pé àgbẹ̀ kan ti ṣubọ́lẹ̀ ni o ìmísí ọlọ́run ọba mi ni mo ta táwa náà bá ti gbé ìgbésẹ̀ tá a ti gbìyànjú dandan náà ni pé ká dókè torí pé onígbìyànjú láyé ń rí ayé kì í onígbìyànjú láyé máa ń rí ṣùgbọ́n wọ́n máa ń kí aláṣeyọrí ni ẹ̀dá tí ń gbìyànjú ayé ò kì í kí pé okú ìrọ́jú o ṣùgbọ́n tó o bá ṣàṣeyọrí wọ́n kì í ọ̀kẹ́ congratulation gbọ́ gbogbo ìgbìyànjú èmi àti yín lágbára ọlọ́run àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ayé ò kí wa pé a kú oríire ni lágbára elédùmarè mo kí wa ẹ̀rú ọ̀kìnrinmi ọlọ́fà mọ̀jọ̀ ọlálọ́mí ọmọ abisujo ọkọ̀ ọ̀fọ̀ ọmọka ẹrú ẹ̀ ló mọ̀ ọ̀ká ọlá lọ́mí ẹrù lọmọ ilá kájọ mọ lọ nílé bàbá tó bí mi lọmọ àwa lọmọ awé àjòkú dìé mi a máa pé ìran bàbá ta ló jẹ tiẹ láàyè kó wá sọ àwa ọmọ sọgídí ọmọ mi àwa náà rèé o mo kí yín láàárọ yìí ẹrí olúwàgbẹmí lékè adébáyọ ló kọ mi mc ìràwọ yín náà ni yóò lé àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ bàbá ẹ ló kọ mo ní kì í ṣe bíi tìgbéraga ohun ọlọrun ọba mi náà ló dirẹ wá fákòkọ ilé agbára kun fọfọ làárọ peter ọláníyì ló wà ń di ẹ̀rọ kọ́ńsò ọwọ́ rẹ̀ àmúlélẹ̀ onímọ̀ẹ̀rọ james adésínà àwọn náà ti wà ní agodo fún wa láàárọ̀ yìí tẹ́ ẹ̀ bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá ní ọjọ́bọ̀ àtọ́jú ẹtì tó kọjá tá a ṣètò yìí a sọ̀rọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ náà la pè wá ṣàkíyèsí àwọn ìgbésẹ̀ táwa náà gbé amẹ́nuba bá a ṣe lè máa gbin jíńjà eléyìí tí yóò máa bí owó fún wa pàápàá jùlọ bí iṣẹ́ owó jíńjà bí ó ṣe di ohun tó gbé owó lérí lásìkò tá a wà báyìí ṣùgbọ́n onímọ̀ràn james adesina wọ́n fi wá lọ́kàn balẹ̀ lọ́jọ́ etí friday tó kọjá pé a tún tẹ̀síwájú sórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pè wá lẹ́yìn ètò pé ok àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí àwọn béèrè tí wọ́n béèrè onímọ̀ràn james ni àwọn ò tún gbogbo ẹ̀ lẹ̀ àtàwọn nǹkan míì náà tá a tún ṣe gbogbo ẹ̀ náà lájọ mójútó láàárọ̀ tòní ṣùgbọ́n mo ṣẹ̀ ń bọ̀ ni mi ò tí ì dé ẹ jẹ́ ń dọ́dọ̀ peter kí padà wá.

0: inji o mo pe iwo gan funra re to n gbo mi laaro yi o ni nkan kan kan to je pe iwo gan mo funra re wi pe to ba se o ma dowo o mo pe to ba gbe igbese yen o ma bi ola o ma bi oro fun e ṣugbọn ki lo de to wa ti se o so fun wa lose to koja mo ni awon kan wa to je wi pe wọ́n kan jókòó tẹtẹrẹ ni wọ́n retí kówó wá bá wọn tó o bá gbé ìgbésẹ̀ owó kì í dédé wá bẹ́ni tí ò ṣiṣẹ́ o ẹni tí ò gbé ìgbésẹ̀ ẹni tí ò gbìyànjú lórí àwọn nǹkan kan tó lè di ọlà fún tí ò bá ti gbé ìgbésẹ̀ tó ò ṣe gbìyànjú kó kójú òṣùwọ̀n dáadáa má jẹ́ ń tán o èèyàn lè wà nú lẹ́kọ̀ọ́ tilẹ̀kùn mọ́ rí kó retí pówó ń bọ̀ o even kódà kan ṣe mírẹ́kù gan mírẹ́kù ń gbówó wá o ẹjẹ́ ajáde ẹjẹ́ káwa náà gbá research lórí gbogbo àwọn ohun tá à ń gbọ́ lórí àwọn ètò yìí ẹjẹ́ káwa náà jáde tán tán bá sọ pé sẹ́mínà wà ẹja wá tán bá sọ pé igbá wà ẹja lọ kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ ìmọ̀ òpin síbì kan ọgbọ́n òpin síbì kan kò sẹ́ni tó mọ̀ tán ohun tẹ́yìn mọ̀ ẹlòmíì ò mọ̀ ń làwọn bàbá wa fi ní ẹni mọ̀ yóò mọ̀ yìí ẹni mọ̀ òun ò mọ̀ yín ohun tẹ́yìn mọ̀ àwa lè má mọ̀ ohun táwa mọ̀ ẹ̀yìn lè má mọ̀ gbogbo wa a gbúdọ̀ jọ sowọ́ papọ̀ kí ọrọ̀ ajé ìgbésí ayé wa ká lè ní ìtẹ̀síwájú dáadáa mi ò ní gba ara wa lákòókò màá tètè gbé onímọ̀ James Adesina wọlé a tu yẹ́bẹ́yẹ́bẹ́ àwọn ohun tó yẹ ká mọ̀ nípa orí ẹ̀rọ ayélujára ní ṣíṣe àwọn nǹkan táwa gan fúnra wa lè gbìn tí ó bí ọlà bí owó fún wa pàápàá jùlọ àsìkò tá a wà yìí àsìkò òjò àwọn ohun tá a lè ṣe ẹ̀yìn kù lélẹ̀ yín tó rara yín kékeré hun tẹ́ ẹ bá ju táyà lẹ̀ tẹ́ ẹ da ẹ̀pẹ̀ síbẹ̀ ó ní àwọn nǹkan míì tẹ́ lè ṣe síbẹ̀ tí ó sì bí owó fún yín níwọ̀nba bí ṣe táyà mẹ́rin márùn-ún bẹ́ẹ̀ bá tẹ̀ tí ìlówó ilẹ̀ éka láti fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe yóò di oúnjẹ fún àwọn tí wọ́n wà lágbègbè yín gbogbo oyún náà làwa wà fún lórí ètò yìí ẹ̀yin náà dẹ̀ láǹfààní láti gbé polówó ọjà wá àbí ẹ ní àìdíà kan tẹ́ ẹ fẹ́ fáwọn èèyàn wípé ó lè dọ̀rọ̀ ó lè dowó fún wọn ẹ máa bọ̀ àyè gbà yín lórí ètò ọ̀nà àbáyọ ẹ jẹ́ ń lọ sókè ká fẹsẹ̀ rajó díẹ̀ tí n bá wá padà dé èmi pẹ̀lú onímọ̀ James Adesina lájọ wọlé padà láàárọ̀ yìí ẹ kù kalẹ̀ ọ̀nà àbáyọ lẹ́tọ̀ ní ìkànnì jordan 105.5 fm.
1: ìsinmi láyé ramoni ìrọ̀yé mi ìsájà iná sírù láyé wọlé fátírù wọ́rọ̀ ìta iná sá yáàdì olúna fídì ní láyé àfúwájà àfúwájà àfúwájà fọ́ọ̀sẹ̀ bíi bíi andu rabika wọ́n sàgbé sẹ́fìrìlì ìhùn.

alájà batile alakẹ leléyìí lórí ètò ọ̀nà àbáyọ ní ìkànnì jordan 105.5 fm níbẹ̀ la wà láàárọ̀ yìí. Onímọ̀ james adesina ti wà nílé agodo pẹ̀lú wa láàárọ̀ yìí, ṣùgbọ́n ibi tí màá ti kọ́kọ́ mú rèé láti gbé wọn.

0: wọlé wọn bá wa kí ẹyìn ara lé gẹgẹ bẹ ṣe mọ wọn lọsọọsẹ náà lè máa ń láǹfààní láti máa gbọ ohùn wọn tó sì jẹ wípé ọpọlọpọ àwọn ohun tí ó máa ń ṣe aráàlú láǹfààní òun la máa ń gbé yẹwò. ṣùgbọ́n ìbéèrè tí mo fẹ́ bi onímọ̀ James Adesina láàárọ̀ tí wọ́n fi wọlé sórí ètò ni wípé ká kọ́kọ́ mu lórí ọrọ̀ ajé ọrọ̀ epo lágbàáyé níbo la dé dúró, torí nínú àwọn ìròyìn à ń gbọ́ wípé orílẹ̀-èdè America, Iran àti Israeli ipe wọn ti ń fẹ́ kí ogun omi ọrọ̀ epo sì rèé. Epo gangan náà ló so gbogbo ayé pọ̀. Níjẹta náà ni ìròyìn jáde wípé Dangote náà ó yọ 75 naira kúrò lórí epo tó ń gbé jáde fáwọn alágbàtà. Onímọ̀ James Adesina, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ olóòtú. Ẹ káàárọ̀ olóòtú Mokiyin Akuise. Mo kí gbogbo ẹ̀yin ara ilé tí ẹ lè ṣàlàyé má gbọ́ ètò ọ̀nà àbáyọ lórí ìkànnì Jordan 105.5 FM. James Adesina lorúkọ mi, the unselfish CEO, dókítà, ẹnjìníà orí ètò ọ̀nà àbáyọ. Lórí kwẹ́ṣọ̀ tí ẹ béèrè yẹn nípa bí ọrọ̀ ajé ṣe ń lọ
0: lágbàáyé
1: báyìí, pàápàá jùlọ lórí epo, àti pé kí làwọn nǹkan tó yẹ ká ti mọ̀ ìgbà tí nǹkan ò bá lọ dáadáa, pé ìlú lé o, gbogbo nǹkan ti gbówó lórí o, epo lọ sókè o, a máa ń sọ fún wa, a máa ń gbé wa débẹ̀. Ẹ̀yin ara yín náà máa ń pè wọlé pé in fact lórí social media àwọn máa ma complain ni pé nǹkan ti wá wọ́n jù o, kinní kan ti ṣe kinní kan. Orílẹ̀-èdè America ìyẹn Donald Trump pẹ̀lú àwọn alákòóso orílẹ̀-èdè Iran tó rántí ogun tí Iran, America àti Israeli tán jà, ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn olórí Iran, ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí wọn nù. Àwọn tí wọ́n wá kù ni wọ́n sign agreement pẹ̀lú orílẹ̀-èdè America pé kán jẹ́ kógun omi kí wọ́n máa jagun mọ́. Rí pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ogun tí àwọn Iran àti America àti Israel tí wọ́n ń jà, ó jẹ́ kí owó epo ìyẹn owó ta fi ń ra epo àgbáyé ìyẹn barrel ó jẹ́ kó lọ sókè. But nígbà tí wọ́n ti wá sign báyìí pé àwọn ò jagun kankan mọ́, owó epo lágbàáyé ti wá wálẹ̀, ó ti já wá sí $78 per barrel báyìí. Ó lọ sí over 100 plus tẹ́lẹ̀. Ìgbà yẹn ni gbogbo nǹkan ló kàn ti lọ sókè. Nísìnyí báyìí ó ti wá já wálẹ̀. Kí ni implication, kí làwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nínú ìjọba wa, nínú ìtòsúná wa, àwọn nǹkan wo ló máa ṣẹlẹ̀? Nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ó máa affect bọ́jẹ̀tì wa, ìyẹn bọ́jẹ̀tì 2026. Bí kinní bó ṣe já wálẹ̀ báyẹn yóò fẹ́ affect ẹ̀. Then àwọn gbèsè tá a tún san náà, ó ṣeéṣe kó jẹ́ pé yóò affect ẹ̀, torí a ní rí èrè púpọ̀ tá a bá ta epo wa síta, tá a fi ń gba dọ́là, èrè yóò ní pọ̀ ibi ti tẹ́lẹ̀. Bí àwọn Iran, àwọn America àti Israel bọ́n ṣe ń jagun yẹn, ó ń ran ọrọ̀ ajé wa lọ́wọ́ gidi gan, ó ń ran ọrọ̀ ajé wa lọ́wọ́. Ṣùgbọ́n àwọn mẹ̀kúnù ló ń fara gba, ẹ̀yin àtẹ̀mí là ń fara gba. Ṣùgbọ́n owó púpọ̀ wà within the period táwọn yẹn fi tán fi jagun yẹn. Ọrọ̀ ajé wa, gbogbo owó tó ń wọlé ìyẹn foreign exchange wa, ó lọ sókè gan tó yẹ pé wọ́n lè san àwọn gbèsè tí a jẹ. Ṣùgbọ́n kí wọ́n sọ fún wa bí ó ṣe máa rọ̀ wá lọ́rùn ogun tí wọ́n jà mọ́ yìí, ati pe owo epo to tun wa wale ko ki so owo epo nikan owo gas na lagbaye ohun na ti jawale o je se ko je pe owo ta fi ra gas tele ta ma tun so pa fe ra gas lose inisin sose to nbo a ri pe owo gas o tun ti a tun ti wa sile tori gbogbo emi ni gas emi le po oja agbaye ohun ni o n control gbogbo e so gbogbo nkan to won bayi yo be cinema wale a ma wale tori straight of omos ibi ti epo gbogbo epo tepo to man gba koja lagbaye iyen ta le so pe larger percentage of epo ti gbogbo agbaye nlo ibi to man gba koja iyen o be no n pe ni straight of omos so won ma shi ton ma ti shi awon oko to n gbe epo won o raye mo koja koni si idi koni si idiwo kankan ni ona won so ile ma je ki gbogbo nkan ounje ni o ki gbogbo nkan be si ni ma wa sile a be si ni ma ri leyin bi osu kan sigba ta wa ya ri pe gbogbo nkan yo bere si ni ma wa si ile then owo ta fin ra epo petrol na ta ba wo a ri pe Dangote na tun ti mu o tun ti yo kuro ninu e ninu owo ta fin ra petrol o de se se ko je pe yo tun wale ju baye lo ta ba ma fi wo bi ose to nbo nisin abi ninu osu July a ri pe o se se ki epo ko tun wale ju bo se wa lo tori ija Iran ati America ati Israel to je pe won ti won ja mo yen o ma je ki gbogbo nkan ko bo sipo so a de ri pe Dangote refinery ohun na ni o je ki o rorun fun wa ohun na lo ma sokunfa bi owo epo ye bi o tun se wa sile si to je pe irorun ma ba wa a ri pe owo epo to won ohun ni owo irinse naa fi won o je pe awon bi ta n wo moto lo pelu 500 naira to wa di boya bi awon san 800 awon obomi gan o ti di 1000 naira to je pe more than 100% increment ni ogun owo ta fi n wo oko a ri pe gbogbo kini na awon owo oko ye na o ma wa sile ti gbogbo nkan ba ti to ba ti bara won mu iyen ni mo ni pe ki n je ke mo gege bi ibere ti atokun ti o bere lori awon nkan ti o se se ko sele o se nkan ma rorun ko ni le koko bo se le mo bi tele tori pe ogun Iran ati America Olorun ti ba wa se ogun ti mi bayi adura ta ma gba ni pe ki awon alase orilede Israeli kan ma sori kunkun tori Donald Trump lo sign ni e o de lowo agbara tori pe ohun ni are akoko ohun lo lori gbogbo are gbogbo agbara ta le pe ni the head of all presidents in the world ko lo won a je ki Israeli kan cooperate pelu agreement ye tori bi 60 days ni between 30 to 60 days ni mo on gbodo implement gbogbo nkan ti won sign sinu document ninu agreement won niyan so between that 60 days ti o ba si enikeni to ba ju akara to ba ju akara si sira won a ri pe agreement e ma duro koni si pe owo epo tun lo soke owo gas o tun lo soke koni si yen mo e se pupo
0: oda antes wa ju lori eto na bayo mo lero pe gbogbo nti onimero James Adesina ti won ti salaye lori oro aje wa pa julo epo gas lagbaye irorun okan wa gan balẹ pelu ohun ti mo gbo laaro wi pe yo de tori to ba ti de na ni o de fun wa to ba ti de lagbaye o ti de orilede Nigeria na yo si de fun wa lagba Olorun ko to di wi pe a wa lo si ibere keji eyara lele ta fe wo lo yi ibi te ti lanfani lati pe o lati bere papa julo lori ohun ta tin babo lati ose to koja lo number wa re le ko le 090 6000 3352 090 6000 3352 onti a si bere lowo onimero James Adesina na ni wipe opolopo awon eyan ni won pe wa wipe lori oro jinja ita mo si atale wipe gbigbi re didowo re fun wa bi o se bi oro aje to po fun eni to gbe awon ona ta le gbata ati gbogbo igbese ile ta le gbe lati tete saseyori lori e papa julo na awon eyan bere bere to po na sugbon a foju opo le awon ti won bere lose to koja to pe wa leyin eto won lanfani lati pe sori eto na nigba te ba nba oro un lo die die sugbon ko to di pe ma gbe onimero James Adesina si abale lekeji eja semi mu ante si waju lori eto ona abayo ni kan ni Jordan 105.5 FM.

0: pé.
1: Orúkọ Ọlọ́run ọba náà ló máa ṣẹ́gun fún wa lágbára Ọlọ́run láì wọ aṣọ ogun láì wọ aṣọ ayẹta. Orúkọ Olúwa náà ni ó ṣẹ́gun fún wa. Eré àsálátù lélẹ̀ Alhaji Alayande eré àsálátù náà lè gbọ́ hope ni wọ́n pe ìrètí ìrètí wa ò ní já sásán. Ó ṣeéṣe kó jẹ́ wípé lórí ọ̀rọ̀ atalẹ̀ jíńjà tá à ń sọ yìí náà ìdánilẹ́kọ̀ọ́ wáyé lónìí tó ní mẹ̀rọ James Adesina máa fún wa láǹfààní ṣùgbọ́n mú gbẹnu wọn sọ́nù ó ṣeéṣe kó ṣeéṣe sátidé o ṣùgbọ́n bàbá ẹ já mẹ́nu bọ̀ ọ̀rọ̀ atalẹ̀ yìí lásìkò tá a wà ẹ ti sọ ní ọ̀sẹ̀ tó kọjá pé àsìkò tá a lè gbin náà rèé.
2: Bẹ́ẹ̀ni ìgbà òjò tí òjò bá ń rọ̀ ni a lè gbin ata ilẹ̀ ìyẹn tí a mọ̀ sí jíńjà. Mo sì fẹ́ sọ fún wa àwọn àǹfààní wo ló ti ẹ̀ wà nínú jíńjà yìí ká tiẹ̀ tó lọ sínú ọ̀rọ̀ olówó dé pé
1: iye tí
2: a lè rí nínú rẹ̀ bá ṣe mọ tà á bá ṣe sọdowó. Báwo kí gan tiẹ̀ ni àwọn àǹfààní ta lè pè ní bóyá bí àǹfààní fún ìlera wa
1: àwọn tó wúlò fún nínú àgọ ara
2: àwọn nǹkan tó wúlò fún lágọ ara wa àwọn nǹkan wo gan ló tiẹ̀ ń ṣe ní ara tó jẹ́ pé ó fi wá jẹ́ kí jíńjà yìí kó wá jẹ́ nǹkan pàtàkì tó a fi wá gbé wá sórí afẹ́fẹ́ èyí tí mo fi fẹ́ kí àwa tí a bá ń wò pé nǹkan ta bá ń wá ọ̀nà mìíràn àbí ta bá ń wá nǹkan míì ta lè ṣe irú àwọn civil servant àwọn tó ń ṣiṣẹ́ ìjọba iṣẹ́ tá ń ṣe ò gbà wá láyè láti sọ pé a fẹ́ ṣe business pé a fẹ́ lọ mọ ṣí company ẹ̀fì kan lè ṣe kan ni torí the agreement tí ẹ ti sign pẹ̀lú ìjọba irú ẹni tó jẹ́ pé ọlọ́pàá náà ni iṣẹ́ ọlọ́pàá ni iṣẹ́ tó ń ṣe àbí ẹni tó ń ṣe military iṣẹ́ tá ń ṣe yẹ ó fàyè gbà wá láti go into agricultural business láti máa ṣiṣẹ́ àgbẹ̀ iṣẹ́ àgbẹ̀ nìkan la lè ṣe a lè sọ pé a fẹ́ lọ dálé iṣẹ́ kan lẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ń ṣiṣẹ́ ìjọba ẹni tó bá ń ṣiṣẹ́ àdáni nìkan ó lè wò pé òun tún lè lọ dá míì sílẹ̀ so irú àwa yẹn nísìnyí tá à ń gbọ́ mi lọ́wọ́ tẹ bá wá ń wò ó pé irú èso wo gan-an lẹ tiẹ̀ irú nǹkan wo lẹ lè gbìn irú nǹkan ọ̀gbìn wo lẹ lè gbìn tó jẹ́ pé kò ní pẹ́ ńlẹ̀ kò tó dòwó ní máa bẹ̀ àwọn èèyàn pé ó yá o mo ti gbin nǹkan báyìí o mo ti wá fẹ́ kórè oko ó yá o ẹ wá rà o ní bẹ̀bẹ̀ àwọn èèyàn gan ni wọn ó mọ bẹ̀ yìí tán bá ti ri pé àkókò ti ń tó tẹfẹ́ kéré oko ni wọn ò ti mọ pè yín àwọn mi ò ti mọ sanwó lẹ̀ iye kejì báyìí ni iye jíńjà tí mo fẹ́ ra o kejì báyìí mo fẹ́ ra wọn ò ti mọ sọ fún yín tó bá ti ń tó àkókò torí ó ní owó lórí gidi gan kí wá ni àwọn nǹkan àwọn health benefit tí jíńjà tí ó wà fún ṣe rí ta bá ń sọ̀rọ̀ nípa pé à ń lo jíńjà láti fún ìlera ara wa wọ́n ti ń lò láti ọdún tó ti pẹ́ gan ni wọ́n ti ń lò torí ó ti jíńjà náà ti pẹnu ayé yìí ná abánu ayé ni so ara àwọn àrà àwọn nǹkan tọ́lọ̀ ń dá tó fún wa àwọn egbòogi tọ́lọ̀ ń dá àwọn nǹkan tọ́lọ̀ ń dá ni ara ẹ̀ ni jíńjà wà ẹni tó bá jẹ́ pé gbogbo ògbà ni ó máa ń rẹ̀ tá mọ̀ rẹ̀ yàn ní gbogbo ògbà tí ò ní sí okun irú ẹni yẹn tó bá jẹ jíńjà á jẹ́ tẹ bá mu omi ìyẹn warm water tẹ bá mu lé lórí ẹ rí pé okun ó máa dé báyìí tá a bá tún fi ṣe tíì a lè fi ṣe tíì a lè sè mọ́ oúnjẹ fún ẹni tó bá jẹ́ pé kò bá ní okun dáadáa nínú yóò dá okun padà kò wá kí n ṣèyẹ nìkan o àwọn àìsàn kan wà tí ó máa ń dé bá àgọ ara wa a rí pé kan tó sọ pé èèyàn ní HIV kí HIV kó tó wọ AIDS àwọn nǹkan kan ó ti ṣẹlẹ̀ ní àgọ ara ẹni yẹn kí láwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nǹkan tá ń pè ní immune system òun ni ebi nkan to wa lara t'Olorun damo wa to je pe fun ara e ni o mo ara wa awon nkan to wa nu ara wa o ma n ba aisan ja fun ara re iyen no pe ni immune system o ma ma fight aisan kan boya virus kan ti wonu ara wa yo mo fight re to ma fi pa opoloko gba gan e ni lati logun koyi awon nkan to wo lesin lara e ko to jade pada ṣugbọn ti immune system mi to ba ti wa broken down ti ko ni agbara mo a ri pe iyen no ma je ki orisirisi aisan e ri agbo ara elomi ton ba se ayewo won ri orisirisi awon elomi o mo ni diabetes imi ma ni ani aisan bi merin marun ni agbo ara kan elomi ani osa so but ti aba taba je taba introduce iru ginger si agbo ara wa yo ran wa lowo awa igba mi wa a le jeun ki ounje ta je ko ma tete digest eyan no npe ni indigestion inu ma wa wu ounje oni tete digest iru indigestion anything ti aba je ginger boya je raw ni abi a se munje abi a fi se tea ni abi won lo lubulubu anyhow te ba ti je e ri pe e kan lo si e kan se gbese igbonse e se very easily
1: worowo.
2: So e ma lo si toilet ni worowo ko ni si any issue den boya inu ti runyan inu runyan te ba je ginger e ri pe inu runrun ye yo lo sile awon nkan awon aisan awon nkan ti mo n daruko yi pe ginger yi to n sise fun yi o je awon nkan to je pe a ma na owo pupo fun ti elomi o mo lo hospital ti o lo mo nawo nla fun ki won to le ba fi ogun oyibo kan to le ba fi yanju e inu awon ogun oyibo eti anra
0: on social media Facebook Jordan 105.5 FM, Twitter Jordan 105 FM, Instagram Jordan 105

0: kò kí ń ṣe kò mú ewu dání rárá fún olóyún. Olóyún tó bá jẹ jíńjà nínú oyún yóò tún ran ọmọ yẹn lọ́wọ́ gan. Ọmọ máa ta pépé dáadáa, á jẹ́ kí oyún yẹn náà kò ṣe dáadáa. Àwọn olóyún tó jẹ́ pé nínú oyún wọ́n mọ̀ ṣàárẹ̀ àbí kò wá kí ń ṣe olóyún nìkan, bí àwọn obìnrin tán dẹ̀ ń rí nǹkan oṣù wọn, jẹ́ pé nínú nǹkan oṣù wọn wọn tán bá ti rí nǹkan oṣù wọn wọn ò ní lè ṣiṣẹ́ dáadáa mọ́, á mọ rẹ̀ wọ́n. Tí wọ́n bá ń jẹ jíńjà, tán bá ń mu tíì jíńjà, á jẹ́ kí àárẹ̀ yẹ tí wọ́n rí yẹ á jẹ́ kí gbogbo ẹ̀ kó kúrò ní ara wọn. Àwọn nǹkan púpọ̀ òun ni iṣẹ́ tí àǹfààní tí jíńjà ń ṣe. Tàbá tí wọ́n ń sọ̀rọ̀ nípa pé èèyàn ní high cholesterol, èèyàn ní high cholesterol, pé àwọn ọ̀rá ọ̀rá ti wà nínú ẹ̀jẹ̀, ẹ̀jẹ̀ ti wá ń dì, torí ẹni tọ́rọ̀ àbá ti wà nínú ẹ̀jẹ̀ tẹ́ ẹ̀jẹ̀ ti ń dì, irú ẹni yẹn ó lè ní hypertension, irú ẹni yẹn ó lè ní stroke òjijì, irú ẹni yẹn gan tiẹ̀ ó lè fò sánlẹ̀ kó kàn kú tó bá ti pọ̀ jù, tí ẹ̀jẹ̀ ò bá ti lè flow mọ́. A rí pé tí a bá ti jẹ ginger, ó máa yọ gbogbo àwọn ọ̀rá inú ẹ̀jẹ̀ yẹ, ó máa yọ kúrò. Iṣẹ́ púpọ̀ fún ẹni tó jẹ́ pé ìgbà òtútù la wà yìí, tó ń ṣòtútù tó jẹ́ pé ó ní kàtá, tó bá jẹ ginger àbí tó bá mu tí ginger, a kàn rí pé òtútù àti kàtá yẹ yóò kàn fílẹ̀ ni. A rí pé iṣẹ́ tí àwọn kiní, iṣẹ́ tí ginger ń ṣe, ó pọ̀ púpọ̀. Àwọn nǹkan tá mọ náwó sí, a rí pé tí a bá ti jẹ ginger, àwọn owó yẹ tí a mọ ná láti máa kó oògùn jẹ yẹ, a ní lè mọ kó oògùn jẹ mọ́. Àwọn iṣẹ́ tó tún ń ṣe ó pọ̀, ṣùgbọ́n kí n kàn
1: torí
0: àsìkò wa, kí n kàn tiẹ̀ sọ àwọn yẹn ná. Bóyá tí àyè bá tún wà lọ́jọ́ míì, màá tún máa sọ àwọn benefit. Kíkan wa tún sáré sọ̀rọ̀ lórí àwọn nǹkan tí a lè prósẹ́sì ginger sí. Okay, pàápàá tí ẹ gbin ginger báyìí, a wá ń wò pé àwọn ọ̀nà wo la fi lè sọ, la fi lè prósẹ́sì ginger yìí, tá a fi lè tún dá, tá a fi lè pákéjì rẹ̀ tó jẹ́ pé yóò ṣe é tà. Ẹ mọ̀ pé ginger tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ìyẹn atalẹ̀ yìí, a lè lọ́ lúbúlúbú ká sọ di powder. A lè lọ lúbúlúbú ká sọ di powder, ká máa fi sínú oúnjẹ bí magi, ká máa fi ṣe tea, ká máa pòpọ̀, ká sì máa mú. A tún lè fi ṣe tea, wọ́n fi ń ṣe tea dáadáa, ìyẹn tea olókùn yẹn wọ́n máa fi ń ṣe. Wọ́n tún máa ń prósẹ́sì ẹ̀, tí wọ́n sọ di ginger oil, pé èèyàn lè fi máa dáná. Wọ́n tún máa ń prósẹ́sì ẹ̀ náà, wọ́n tún sọ di. Wọ́n tún lè sọ di, èèyàn tún lè ṣe kéèyàn ó fi blender, tí ó fi blend rẹ̀, àwọn omi, àwọn juice tó wà nínú ẹ̀, èèyàn ó tún sọ di drink, èèyàn ó tún máa mú. Ìyẹn náà tún ní iṣẹ́ tó tún ń ṣe. Wọ́n tún ti ń prósẹ́sì ginger, wọ́n fi ń ṣe capsule, àwọn capsule àwọn oògùn tí a máa lọ ń rà ní pharmacy yẹ, àwọn wọ́n ti ń ṣe ginger capsule náà, jẹ́ pé a kàn a swallow ẹ ni, a dẹ̀ fi omi a fi gbé lọ. So èyí jẹ́ àwọn nǹkan tí a lè prósẹ́sì ginger sí, bóyá a fẹ́ mọ tà ní tútù, a fẹ́ mọ prósẹ́sì ẹ̀. Kò wá kí n ṣe ginger, ò kí n ṣe nǹkan ọ̀gbìn tí ó máa ń bàjẹ́, kò kí ń bàjẹ́ o. Tútù ẹ̀ owó ni, tó bá tún gbẹ náà owó ni, kò sí àṣàdànù lára ginger. Kò sí nǹkan tí ẹ fẹ́ fi ṣe tí ò ṣe tí ò ní wúlò. So ó jẹ́ nǹkan ọ̀gbìn tí ó da. Tí a bá sì gbin ginger bíi oṣù mẹ́jọ sóṣù mẹ́wàá, òun ni ó fi máa ń dé maturity stage, tí ó ti mature, tí ó ti ṣe dáadáa, tí ó ti ta, tí ó ti gbó, within 8 to 10 months ni. Tẹ bá gbìn ní sáà tá a wà yìí, ẹ kàn calculate ni, in the next 8 months to 10 months, ẹ ti máa tà. In fact, kó tó di 8 months yẹ, àwọn èèyàn ó ti mọ sanwó. Àwọn tán bá mọ̀ pé ẹ ní fáàmù yẹn, wọn ó ti mọ sanwó. Ẹyin tí ẹ bá sì ní fáàmù yẹn náà, ẹ lè pè wọlé, te ba ni

0: 070-516-9712 070-516-9712
1: Hello.
0: Hello. Hello, sir.
1: Hello.
0: Yes, sir.
1: Ẹkú
0: ètò. Ọlá ló ń tọ orúkọ yín àti pìtẹ́ tí ń pè.
1: Orúkọ mi ni Adébáyọ̀ láti orí Àgbàdo.
0: Ok, sir. Ṣé
1: o ẹ̀dọ́ ìprogram?
0: Ẹ ṣe gan, sir.
1: Ẹ̀mí ìfẹ́sì nínú ẹ̀.
0: Sẹ́yìn náà ti gbin, sẹ́yìn náà ti gbin jíńjà ni.
1: Àbọ̀ máa ń lò.
0: Ẹ ti gbin, ṣé ẹ ní oko rẹ̀? Ok, ẹ máa ń lò.
1: Ṣé ẹ fún náà?
2: ₦3.5 to 4 million ₦3.5 to 4 million ìyẹn ìka ẹyọ kan ó sì lè fún yín jù bẹ́ẹ̀ lọ torí a rí pé jíńjà ó wọ́n gan báyìí nígbà tó bá wọ́n yẹn bí dọ́bù owó tó bá yẹ
0: kẹrí
2: òun lẹ́rí so fún àpẹẹrẹ nísìnyí ẹ lè ta kéjì kéjì jíńjà nígbà tó bá wọ́n ẹlẹ́ mọ́ ta ní bí ₦1,500-2,000 so bóyá kání from ₦1,000 ṣá òun ni ẹ máa tà láti farm àwọn tí wọ́n máa rà táwọn bá máa ta títí wọn èyí tán rà ní ₦1,500 wọ́n lè fi pa ₦6,000 torí àwọn máa wá ge kúkù wọ́n mọ̀ ta ni so ìyẹn nǹkan tó fi ń dolówó nìyẹn so but ẹ̀yin tẹ́ ẹ gbìn ẹ fẹ́ tà lọ́pọ̀ ni so but ẹ bá tẹ̀ níbi éka kan sí éka mẹ́wàá ẹ lè fi
0: bẹ̀rẹ̀
2: kò dẹ̀ kí n ṣe nǹkan tó jẹ́ pé àwọn màálù máa lọ jẹ àwọn màálù fúlàní ò lè jẹ wọn kì í jẹrú nǹkan
0: báyìí wọn bá oko ẹ jẹ
2: pákí náà máa oko pákí òun náà máa ń bàjẹ́ fún wọn kì í boko jíńjà jẹ.
0: 090-6000-3352 bá rí èèyàn kan sí kó tó di pa á lọ sọ̀rọ̀ lórí sẹ́mínà ilé ètò máa wáyé.

gbega ni gbogbo bi kibi te tin lanfani lati ma gbo wa laaro yi akiwa wi pe atuku amojuba otun inu iwe iroyin lori ikanni Jordan 105.5 FM toni ojobo tin se ojo keji din ni ogun ni osu kefa adupe fun oba dani waye oba dani ma gbagbe eni olorun oba mi oro tin gbe nu omo ni ofun o na lo fun wa ni ori ofe ati anu ati anfani lati wa lai laye loni tori pe opo lo fe ri ojumo toni ti won lanfani ki se wi pe won se olorun abi won madura gba ṣùgbọ́n ohun ọlọ́run ọba mi ló ṣe bẹ́ẹ̀ dídá tó dúró wá dá wa náà sí àánú ọlọ́run náà ni torí pé ó fẹ́ wa àdúpẹ́ ò akí gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa pátápátá káàkiri àgbáyé ẹ̀yin tẹ wà ní ìlú Èkó ẹ̀yin tẹ wà nípínlẹ̀ Ògùn ẹ̀yin tẹ wà ní ìlú Ìbàdàn tẹ wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yin tẹ wà ní Ṣákì Èkìtì Ìlọrin pátápátá àti gbogbo ilẹ̀kílẹ̀ tẹ ti láǹfààní láti máa gbọ́ wa láàárọ̀ akíwà ò ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ̀rí olúwa gbé mi lékè Adébáyọ̀ ló kọ́ mi MC ìràwọ̀ yín náà rè ó àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ́ àti kó àwọn ìròyìn ọ̀hún débìbà láàárọ̀ tòní táàmà ṣí láwẹ́láwẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sí ní ọ̀ní kíniwí sínú àwọn ìwé ìròyìn elétò jáde káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn fún ti òwúrọ̀ tòní ní ọjọ́bọ Thursday lágbára ọlọ́run ọba mi Edumare ọlọ́run ó wà pẹ̀lú wa a sì ṣe a kà á láyọ̀ àtàláfẹ́ ṣùgbẹ́ má gbàgbé abala àgbéyẹ̀wò wa òun náà wà ń bẹ̀ ọ́ níbi tí ẹ ti láǹfààní láti dá sí àwọn ìròyìn eléyìí tí a bá kà pàápàá jùlọ àwọn ọ̀rọ̀ eléyìí tó ṣe pàtàkì tààjọ pẹ̀kẹ́lù ìyẹn fún ti òwúrọ̀ tòní ẹ mú ìkàlẹ̀ owó ìkàlẹ̀ ọlá ìkàlẹ̀ ọmọ ìkàlẹ̀ àìkú tí ṣe báàlì ọ̀rọ̀ ká tùjọ gbọ́ ìròyìn tààrọ̀ tòní ẹ káàárọ̀.

àwọn ni àwọn ọmọ ogun orí omi tí a mọ̀ sí Nigerian Navy wọ́n ní ọkọ̀ wọn kan òun lọ ni wọ́n lọ sí ìpínlẹ̀ Delta tí wọ́n ni wọ́n sì ba wọ́n gba bùbáàbì kan eléyìí tí wọ́n ní àwọn kan ń kó epo rọ̀bì wọ́n ń kó sí o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ní àwọn ọmọ ogun orí omi lórílẹ̀-èdè wa Nigeria náà ni wọ́n yabo bẹ̀ ní ìpínlẹ̀ Niger Delta níbẹ̀ gangan náà ni wọ́n ti gba bùbá ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn ọmọ ogun orí omi ọ̀hún ni wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún o ìyẹn tí wọ́n pe ìgbésẹ̀ ọ̀hún ní Delta Saint-Tin o ni wọ́n pe o Saint-Tin ni wọ́n pe wọ́n ní ìgbésẹ̀ yìí náà ló jẹ́ pé ó jẹ́ àṣeyọrí o tí wọ́n sì rí àwọn afurasí eléyìí tí wọ́n ni wọ́n jí epo rọ̀bì ilẹ̀ wa wọ́n kó pamọ́ sí àwọn agbègbè kan ńbẹ̀ ní agbègbè tí wọ́n ní ngbòkodo ni wọ́n pe o ní ìpínlẹ̀ Delta níbẹ̀ gangan náà ni ìròyìn yìí ti jáde wípé àwọn ọmọ orí omi ọmọ ogun orí omi ti orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní wọ́n ya bo bùbáàbì kan tí àwọn kan ń kó epo rọ̀bì tí wọ́n kó pamọ́ sí tí wọ́n sì ti gbabẹ̀ mọ́ wọn lọ́wọ́ ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí ọmọ ààrẹ àná lórílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n jẹ́ sẹ́nitọ̀ Ìyábọ̀ Ọbásanjọ́ tí wọ́n jẹ́ ọmọ ààrẹ àná ìyẹn Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ní wọ́n ti ní àwọn ti ṣe kíni o àwọn ti fa ìwé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress àwọn ti fàáya láti ọ̀sẹ̀ tó kọjá o ìyànjú ajé ọ̀sẹ̀ tó kọjá gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ń sọ̀rọ̀ yìí lánàá tí ń ṣọjọ́rùú Wednesday nígbàtí àwọn kan wà pẹ̀lú wọn wọ́n ní àwọn ti padà sínú ẹgbẹ́ eléyìí tí wọ́n bí àwọn sí o ẹgbẹ́ wo ni wọ́n bí sí wọ́n ní inú ẹgbẹ́ òṣèlú People Democratic Party wọ́n ní àwọn ti padà síbẹ̀ o wọ́n ní báwọn ṣe fa ìwé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyẹn APC báwọn ṣe fàáya náà làwọn tẹ́wọ́ gba ìwé ẹgbẹ́ míì eléyìí tó jẹ́ ẹgbẹ́ àwọn gangan èyí tí ń ṣe People Democratic Party PDP gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ní eléyìí gangan náà ọ̀rọ̀ yìí ló jáde o nígbàtí àwọn akọ̀ròyìn yọjú sí wọn ní ilé ẹgbẹ́ ọ̀hún eléyìí tó wà ní Abeokuta tí ẹni tí ó jẹ́ alága wọn ìyẹn Dókítà Àbáyọ̀mí Tẹ́lá tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ti ní Ìyábọ̀ Ọbásanjọ́ ni wọ́n gbé àsíá ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún lé lọ́wọ́ o wípé kó tètè ya kéde wípé òun ó jáde o gẹ́gẹ́ bí sẹ́nitóríà ní àárín gbùngbùn ìpínlẹ̀ Ogun ìyẹn fún ètò ìdìbò gbogbogbò lọ́dún 2027 nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party ìyẹn náà jáde gbàgàdà nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ tòní.

0: ètò ìdìbò gbogbogbò eléyìí tó máa wáyé lọ́jọ́ Sátidé ìyẹn ní ìpínlẹ̀ Èkìtì. Níbẹ̀ náà ni àwọn àjọ INEC ni wọ́n ti fi orúkọ àwọn olùdíje ìyẹn fún ìdìbò tó ń bọ̀ pàápàá jùlọ tó ti jẹ́ pé òpin ọ̀sẹ̀ yìí tó ń ṣe ọjọ́ Àbámẹ́ta ogúnjọ́ oṣù kẹfà ọdún 2026 tí a wà yìí ní ètò ìdìbò sípò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì yóò wáyé. Wọ́n ní onírúurú ẹgbẹ́ òṣèlú náà ló máa kópa nínú ètò ìdìbò náà, àmọ́ àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún gbajúmọ̀ ju ara wọn lọ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú, wọ́n ní lára àwọn tó ń díje ni Biodun Oyebanje nínú ẹgbẹ́ òṣèlú APC, Oluwole Oluyide nínú ẹgbẹ́ òṣèlú PDP àti Oluwadare Bejide nínú ẹgbẹ́ òṣèlú ADC. Wọ́n ní fún àwọn olóṣèlú mẹ́tẹ̀ẹ̀ta yìí onírúurú ìlérí náà ni wọ́n ti ṣe fún àwọn aráàlú tí wọ́n ní táwọn bá dé orí àlééfà. Púpọ̀ àwọn ìlérí náà jẹ́ ohun tí yóò ṣe àwọn èèyàn ìpínlẹ̀ Èkìtì láǹfààní tí wọ́n bá lè mú ìlérí wọn ṣẹ. Wọ́n ní wàyó àwọn ìlérí náà jẹ́ ó jọ ara wọn bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ òṣèlú wọn yàtọ̀ síra wọn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣàlàyé, àjọ INEC wa ni àwọn tí wọ́n fi orúkọ sílẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Wọ́n ní ó tún rú gọ́gọ́ sókè sí o. Wọ́n ní lọ́dún 2023 nínú ètò ìdìbò wọ́n ní àwọn tí wọ́n forúkọ lẹ̀ wọ́n ní wọ́n tó 987,647 ṣùgbọ́n ní ọdún 2026 tá a wà yìí wọ́n ní àwọn èèyàn tó ti forúkọ lẹ̀ wọ́n ti lé ní mílíọ̀nù kan o. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àjọ INEC bí wọ́n ṣe ṣàlàyé tí ọ̀rọ̀ náà sì ń jáde láti ẹnu ẹni tó jẹ́ Mohammed Kudu Haruna, ẹni tó jẹ́ National Commissioner àti alága fún ọ̀rọ̀ tó ń lọ àti pàápàá jùlọ lórí ẹ̀kọ́ nípa káàdì ìdìbò fún àwọn ìgbìmọ̀ ọ̀hún o. Níbẹ̀ náà ni wọ́n ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tí ìwé ìròyìn Punch dẹ̀ gbé jáde gbàgàdà láàárọ̀ tòní. Ẹ lè lọ gba Change ìròyìn ọ̀hún o, ẹ bà ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ yìí, inú ìwé ìròyìn Punch náà ló wà láàárọ̀ tòní.
1: Everybody, this is the sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur.

ọ̀tún inú ìwé ìròyìn náà lẹ̀ ń gbọ́ ní ìkànnì jordan 105.5 fm gẹ́gẹ́ bí àwọn àjọ inec lórí ọ̀rọ̀ wọn náà ni ìròyìn eléyìí wà o wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ti dúró wámúwámú sí gbogbo tìbútòrò ìpínlẹ̀ èkìtì látàrí ètò ìdìbò eléyìí tí yóò wáyé pàápàá gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ń tẹ̀lé gbogbo àwọn ọmọ tí wọ́n ó ṣiṣẹ́ pẹ̀lú àjọ inec láti kó gbogbo àwọn èròjà ohun tí wọ́n ó lò ìyẹn lọ́jọ́ sátidé lónìí gangan tí ń ṣe ọjọ́bọ̀ náà ni wọ́n ti ní àwọn ó bẹ̀rẹ̀ sí ní máa kó gbogbo rẹ̀ ní kẹ̀tíkẹ̀tí lọ sí àwọn tìbútòrò ibi tí wọ́n ti dìbò tí wọ́n sì ní wámúwámú báyìí náà ni àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n dúró digbí fún àwọn o wọ́n sì fi ọkàn gbogbo àwọn ará ìpínlẹ̀ èkìtì lọ́kàn balẹ̀ pé kí wọ́n ní sùúrù kí wọ́n sì fọkàn balẹ̀ pé ètò ààbò kò ní mẹ́hẹ̀ nínú ètò ìdìbò ọjọ́ sátidé ó wà nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní arábìnrin kan leléyìí o ilé tó pariwo síta tí àwọn akọ̀wé ìròyìn punch yọjú sí wọn ni arábìnrin grace joseph ẹni tí ó ń ṣe opó ẹnìkan tí wọ́n ní ọkọ rẹ̀ jẹ́ awakọ̀ bọ́ọ̀sì ilé tí wọ́n ní ọpọ̀ orúkọ rẹ̀ ní joseph ó pè òun ló ti sọ̀rọ̀ síta o wípé àwọn ọmọ ogun orí òfurufú nigeria air force ó ní wọ́n na ọkọ̀ òun títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ o ìyẹn ní agbègbè oshodi àpápá lójú náà yẹn nílùú èkó ó ní wọ́n na o ilé wa ni wọ́n ti dá wàhálà sóhun lọ́rùn báyìí o ó ní ojú méjì ní tọmọ tẹ́lẹ̀ ó ní ó ti dojú tóun nìkan ojú mẹ́rin ní tọmọ òde ó ló ti dojú méjì báyìí o gẹ́gẹ́ bó ṣe wá ṣàlàyé ó ní àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n jẹ́ torí afẹ́fẹ́ kan ni wọ́n ṣe kínni ni wọ́n na ọkọ̀ òun o níbi tí wọ́n ti arábìnrin tí wọ́n ń sọ̀rọ̀ tó ti ń kígbàjáre sí ìjọba pé kí ikú ọkọ̀ òun ò gbúdọ̀ lọ lásán lórí ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n wá táwọn akọ̀ròyìn náà ṣe sí iléeṣẹ́ ọmọ ogun orí òfurufú lórílẹ̀-èdè wa nàìjíríà níbi tí ẹni tó wá jẹ́ agbẹnusọ wọn ìyẹn air commander ehime jordami ló ṣàlàyé o wípé sẹ́ẹ̀rí lótìítọ́ lódodo ló jẹ́ wípé gbogbo àwọn ọmọ ogun eléyìí tí wọ́n jẹ́ tí wọ́n wà nínú ìkọlù ọ̀hún náà ni wọ́n ti wà ní àhámọ́ báyìí o tó sì jẹ́ wípé wọn láǹfààní pàápàá pé bóyá àwọn ẹbí wọn gan fẹ́ wá wò wọ́n wọn ni wọn lè rí wọn ó wá tẹ̀síwájú pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun ló jẹ́ pé ohun tó bani lọ́kàn jẹ́ bẹ́ẹ̀ ló jẹ́ pé ó tún fa ohun tí ẹni ẹlẹ́ni tó pàdánù ẹ̀mí rẹ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ fún àwọn ọmọ ogun orí afẹ́fẹ́ yìí gẹ́gẹ́ bí ó ṣe wá ń ṣàlàyé ó ní àwọn ò ní jẹ́ kí ọ̀rọ̀ náà kó máa di sí etí gbogbo àwọn oníròyìn pàápàá ọmọ orílẹ̀-èdè nàìjíríà o pé gbogbo bó bá ṣe ń lọ náà ni àwọn ò rí dájú pé àwọn fi ń tó wọn létí ó ní ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n wú ní ọwọ́ nínú ikú arákùnrin ọ̀hún náà ni wọ́n ti wà nínú inú àhámọ́ báyìí ìyẹn fún ti iléeṣẹ́ wọn ó ní bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn ọ̀gá ológun ní ti orí òfurufú náà ni wọ́n ti gbọ́ sí tí wọn yóò sì gbé ìgbésẹ̀ ilé ìtótọ́ àti èyí tó yẹ ó wà nínú ìwé ìròyìn punch ìyẹn fún ti òwúrọ̀ tòní lórí arábìnrin tó kégbàjáre síta wípé wọ́n ti sòun di opó ọ̀sán gan wípé àwọn ọmọ ogun orí òfurufú wọ́n gbẹ̀mí ọkọ̀ òun ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí ẹni ọgbọ̀n ìwé ìròyìn punch ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ o wọ́n ní ọwọ́ ba ìyá kan o ẹni tí wọ́n pọjọ́ orí rẹ̀ ní ọwọ́ ba èèyàn kan ẹni tí wọ́n pọjọ́ orí rẹ̀ ní ọmọ ọdún mẹ́ta ó lé ní ọgbọ̀n 33 years ní ìlú anambra látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá bọ́n ṣe sọ o wọ́n ní afurasí ọ̀hún ló pa ẹnìkan eléyìí tí wọ́n ní ó jẹ́ obìnrin o tí wọ́n ní ó sì fi òkú rẹ̀ ó fi sí ẹ̀gbẹ́ ibi kan ibi ẹ̀gbẹ́ gọ́tà o ní agbègbè kan tí wọ́n pè ní jesus bus stop ní ọ̀rá ifeat níbẹ̀ ni wọ́n pe òní ìjọba ìbílẹ̀ ẹ̀kọ́ ẹ̀kúsìgò ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé nílùú anambra wọ́n ní afurasí náà òun ló jẹ́ pé wọ́n pe orúkọ rẹ̀ ní thank god ikechukwu ikuanga ni wọ́n pe orúkọ rẹ̀ ọmọ ọdún méjì lé ní mẹ́rin ó dín ní ọgbọ̀n 26 years òun ni wọ́n pe ọjọ́ orí rẹ̀ àti makochukwu nzugwe ogún ọdún lọ́jọ́ orí tìyún náà wọ́n lòun náà lọ́wọ́ nínú ikú arábìnrin ọ̀hún eléyìí tí wọ́n ní wọ́n gbẹ̀mí rẹ̀ tí wọ́n fi òkú rẹ̀ sí ẹ̀gbẹ́ gọ́tà kan èkó tó di pé ọwọ́ bà wọ́n nígbà tí àwọn àjọ ọlọ́pàá ìpínlẹ̀ anambra tí àwọn náà ṣiṣẹ́ wọn dojú àmì pẹ̀lú ìwádìí àti ìfimúfilẹ̀ kó tó di pé ọwọ́ bà wọ́n ó wà nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní.

0: ẹni tí ó jẹ́ akọ̀wé gbogbogbò fún àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó lórí ọ̀rọ̀ ètò ààbò àti ìfojúfinlẹ̀ àti gbígbé owó wọlé fi sọ̀pọ̀tì wọn fi.
1: This is not Jordan Drive and I dey lis ten to, so get better information wey won give you. No move any show, but if you know say you won move, move your radio too.
2: Hello Lagos, welcome to the Jordan
0: Darapo Mowo. Oh no, you won't start
2: night show, and today we'll be discussing
3: the voices you need at work all day, every day till payday.
0: Oh, sọ̀rọ̀ lánàá tí ń ṣọjọ́rú Wednesday wípé ọ̀gá ọlọ́pàá yìí eléyìí ó gbẹ̀mí mi yìí ó jẹ́ ohun tó dun ọ̀pọ̀lọpọ̀ gidi gan ni o, torí wípé iṣẹ́ rẹ̀ ipa rẹ̀ lórí bí èrè.
4: Listen now and turn up.
0: Bẹ́ẹ̀ náà ni ọ̀gá àgbà yányán fún àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn náà kí gbogbo ẹbí àti ọ̀rẹ́ àti gbogbo àwọn olùbáṣiṣẹ́ papọ̀ ẹni tí ó dolóògbé ọ̀hún wípé.
1: Hey everybody, this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic.
0: Ó ṣe ohun tó dun ogbó àwọn àjọ ọlọ́pàá ni o, bẹ́ẹ̀ ni wọ́n rọ gbogbo ẹbí ẹ̀ náà pé Ọlọ́run ó tọ́ wọn, yóò sì fi ọwọ́ kàn wọ́n lọ́kàn. Ọ̀rọ̀ yìí náà pọ̀ tí wọ́n sọ lórí ọ̀rọ̀ bàbá yìí, ìyẹn igbákejì kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ẹni tí wọ́n ní ó dolóògbé tí wọ́n sọ̀rọ̀ rẹ̀. Ẹnu ọgànwé ìròyìn pọ́ǹchì ẹ bá ìròyìn ọ̀hún ní ẹ̀kúnrẹ́rẹ́, ìyẹn fún ti òwúrọ̀ tòní. Ẹ jẹ́ kí n mú ìwé kí n mú ìròyìn eléyìí náà sí o, kó tó di wípé mo máa lọ sí ojú òpó sílẹ̀.
1: Tips in making you the best.

0: wọ́n ní gbogbo ojú ló lọ sí ilé ẹjọ́ gíga ìlú Àbújá ni wọ́n lọ síbẹ̀ lónìí lórí ìgbẹ́jọ́ àwọn afurasí agbésùnmọ̀mí ilé tó ń lọ lọ́wọ́ tí ìdájọ́ wọn yóò wáyé lónìí gangan ìgbẹ́jọ́ ọ̀hún tí ọ̀pọ̀ gbàgbọ́ pé ó jẹ́ ìgbẹ́jọ́ agbésùnmọ̀mí tó pọ̀ jùlọ ilé tó wáyé lẹ́ẹ̀kan ṣoṣo ní orílẹ̀-èdè Nàìjíríà ni afurasí tí wọ́n lé ní 400 tí wọ́n kó gbogbo wọn pọ̀ tí wọ́n sì ní wọ́n kàwọ́pọ̀ rojọ́ níwájú adájọ́ lára àwọn ẹ̀sùn tí ìjọba àpapọ̀ fi kan àwọn èèyàn náà ni kíkópa nínú ìgbésùn.
1: Yes, so my people, this is not Jordan Drive, now they listen to, so we'll get better information. We won't give you no move an inch, but if you don't say you won't move, move your radio too.
2: Hello.
0: Mọ̀mí nínú owó sínú owó ìgbésùn mọ̀mí ṣíṣe
2: ìrànwọ́ welcome to the Jordan.
0: Àwọ̀ fún àwọn agbésùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

0: ogun to dide ti mi o mo se pe awon ogun yen lo leju ogun teyin oguro po nbo awon ogun to won dide teyin o ni mo olorun a de ja ah anti tope god bless you ma e pe bo la anti tope se kon ni won ni iwo to ba mi lo sogun lai mu mi lo eh o de jagun o de bori ah olorun yen lagbara o oba to mo lo soju ogun fun wa ti o de ja o de mu wa bori a wa so wa di asegun awon ogun wo lo nla koja ninu aye e to dabi eni pe yo gbe omi awon isele kan mo sele siyan teyan mo so eku elomi sunkun asorin elomi sunkun koro elomi sunkun gbogbo awon to wa laye ka elomo won ni alagbeja to ti ke loni won le oju e bo se pon won ni bi se mo ke niyan won ti e ti mo ba soro tele kan konso re but ton ti mo pe o bi elekun tori pe o ni ilakoja to le won ni eje osun toju e ku nbe elomi ti sunkun o ti ni aisan oju lowo omi gbogbo gba ori ran daada mo ko de se nkan ti mo pa yan lekun bi o se banuje okan o to gun ba le tan gba mi awon obi kan sunkun lori awon omo won bayi nigbati bibeli so pe rakeli sunkun lori awon me oni ko gbipe inu bibeli lo ti bere ise aye ta wa nu re ina ti sunkun won ti sunkun ti pe ti won o ni re eyan re won tabi ti won o re won ti won o ni gbo rire oluwa ni so fun e pe o ni sun ekun oluwa ni so fun e pe wa bori wa di asegun ogun to dide si igbeyawo re yen oko e ti keru ku nle odomo meta si olaya o wa ti ro loke epo ti tan eyin ogun yen o bori e ise ti daru iwo to nfun yan tele to o ti wa den to nwoju eniyan o bori ogun yen o le bori e awon omo to ti ni ireti pe ojo ola rere ni won ne owo kan ti wonu aye won emi nfa nkan nti o ye kan omo mo fa eyin yen ti koronu ba o bori ogun yen ah mama mi kan gba kan o bi omokunrin meta se de ran omokunrin meta e ko bobirin rara esu wa ko sinu won o so won di eran o so won di ajalad ṣùgbọ́n nígbà tí ọlọ́run bẹ̀rẹ̀ iṣẹ́ nínú ayé àwọn ọmọ yẹn ó ra wọn padà ọlọ́run yóò ra àwọn ọmọ rẹ padà ẹ jẹ́ agbọ́n tí ìwé Revelation orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá ẹ jẹ́ agbọ́n tó sọ yes Revelation chapter 12 verse 11 kí ló sọ yes
1: wọ́n ṣẹ́gun rẹ̀
0: nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà
1: àti
0: nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn ìwọ náà ó di aṣẹ́gun ìwọ náà á borí ó fògun pìtàn ogun yẹn ò lè gbé ọ lọ ogun yẹn ò lè gbọmọ lọ́wọ́ ẹ ayé àwọn ọmọ yẹn ó padà yẹn lọ́run lógun lórí wọn àwọn ọmọ tẹ́ ń wò tó dáa fún lónìí yẹn especially àwọn ọmọkùnrin èṣù mọ́ fẹ́ bẹ ayé wọn o èṣù mọ́ fẹ́ bá àwọn ọmọkùnrin jà o tẹ́ bá kó 100% ọmọkùnrin sílẹ̀ báyìí 99% wọn ni wọ́n ti fọwọ́ sí lára ogun lè bàbá wọn ó ti dìde sí wọn èṣù òdèdè mọ gbógun ti àwọn ọmọ yìí nítorí àti pa àwọn òbí lẹ́kún àti nítorí láti dí ògo wọn lọ́wọ́ ẹ̀yin òbí ẹ mọ́ sùn ẹ gbàdúrà fún ọmọ yín ìwọ náà gbàdúrà fúnra rẹ ogun ọ̀gbọ́dọ̀ borí ẹ mo fẹ́ kó gbàdúrà kọ́kọ́ pé orúkọ jésù lẹ́ẹ̀kan ọlọ́run wọ̀ mí lágbá tí ogun kì í gbé mi paoríka ríba ṣáìdà èélì máa ríra bàkà agbá togun òfin ní gbé mi bì agbá tí ìrá sínú ogun agbá tí ìsọnù sínú ogun agbá togun ìborí ó ya wọnú ayé mi ọlọ́run wọ èmi náà ní agbára àwọn aṣẹ́gun paoríka ríba ṣáìdà mọ́mọ́ ò gbàdúrà wọ̀ mí lágbára àwọn aṣẹ́gun wọ ayé mi lágbára àwọn aṣẹ́gun wọ ìpín mi lágbára àwọn aṣẹ́gun agbára àwọn aṣẹ́gun wọnú ayé mi èmi náà fẹ́ borí olúwa èmi náà fẹ́ borí èmi náà fẹ́ borí ayérayé èmi náà fẹ́ borí ọba àwọn ọba èmi náà fẹ́ borí agbára aṣẹ́gun jésù gbé wọ̀mí ẹ wá gbàdúà ẹ pé orúkọ jésù lẹ́ẹ̀kan ọlọ́run tẹ gbogbo ogun tó ń gbérí lórí ayé mi pa ogun tó ń gbérí níbi iṣẹ́ mi ogun tó ń gbérí nínú ìgbéyàwó mi ogun tó ń gbérí níbi mo ti ń tajà ogun tó ń gbérí nínú ilé tí mò ń gbé ogun tó ń gbérí ládùúgbò tí mo wà ogun tó ń gbérí látorí sun tá a ti bí mi ogun tó ń gbérí nínú ilé tí mo ti fẹ́ ìyàwó tí mo ti lọ́kọ jésù tẹ ogun náà pa olúwa tẹ ogun náà pa ẹni sọ̀rọ̀ ẹ̀dọ́ lórí ogun ayé mi ilẹ̀ gbé jẹ́ ilẹ̀ gbé mi ilẹ̀ gbé jẹ́ mo gbé ẹni sọ̀rọ̀ ẹ̀dí olórí ogun ayé mi tó ní tí ọba tán fún mi wọn ò ní padà tó ní tí wọn ọba férúfẹ́rúpẹ́ pé wọn ò ní dẹ̀yìn lórúkọ jésù ilẹ̀ lanu ilẹ̀ gbé jẹ́ ilẹ̀ gbé jẹ́ gbogbo ẹni tó ń retí ìròyìn ìbànújẹ́ lórí mi lórí ọmọ lórí aya lórí ọkọ ilẹ̀ gbé mi gbogbo ẹni tó ń tatí wéré sí ọ̀rọ̀ mi láti gbọ́ ìròyìn ìbànújẹ́ nípa mi ní orúkọ jésù ilẹ̀ lanu ilẹ̀ gbé jẹ́ ilẹ̀ lanu ilẹ̀ gbé mi ilẹ̀ lanu ilẹ̀ gbé mi ilẹ̀ ilẹ̀ lanu ẹni tó retí ìròyìn ìbànújẹ́ lórí mi ilẹ̀ gbé mi ẹni tó retí ìròyìn ìbànújẹ́ lórí àwọn ọmọ mi ilẹ̀ gbé mi ìmísí agbára aṣẹ́gun láti ọ̀run wọnú ayé mi wa mọ̀ gbàdúrà lórúkọ Jésù kẹ́rù mọ́ bà mí mọ́ àtàlú làdúà yìí lórúkọ Jésù ẹ̀rù mọ́ bà mí mọ́ mo gbẹ̀mí ìgboyà

0: ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ènìyàn máa ń bèrè lọ́wọ́ mi wípé bàbá kílódé táwọn fi ń gbàdúrà látọjọ́ tí àdúrà ò gbà. Ọ̀pọ̀lọpọ̀ wa ni ó ti ṣú, ọ̀pọ̀lọpọ̀ wa láti rìn nínú ìrìn àjò àdúrà orí òkè débí orí òkè kan, ibi ọ̀dọ̀ wòlíì kan dé ọ̀dọ̀ wòlíì míì, ọ̀dọ̀ aládùúgbò kan síbòmíì. Oríṣiríṣi àwẹ̀ láti gbà tí ló dàbí wípé bóyá ogun yẹn le jù wá lọ ni o, tàbí tó jẹ pé àti ẹgbàdúrà rárá. Mo rí ẹni tó ti sọ fún mi wípé oríṣiríṣi àdúrà ló ti gbà, oríṣiríṣi deliverance ló ti ṣe. Mo tẹ̀ ráwọn tó bá dé ọ̀dọ̀ mi tó máa sọ fún mi pé àwọn kan tó ní káwọn try bí ìwò náà ni, torí ibi tí àwọn ti gbàdúrà dé láyé yìí ó ti pọ̀. Bẹ́ẹ̀ bá rí ogun tí ò bá ṣẹ́, bẹ́ẹ̀ bá rí àdúrà tẹ gbà tí ò ṣẹ́ ogun, bẹ́ẹ̀ bá rí pé yí gbọ́ àdúrà tó dàbí pé sílẹ̀ màdúrà gbà, bẹ́ẹ̀ bá lọ tẹ bọ̀ tẹ padà dé tó jẹ́ wípé gbogbo ìrìn àjò àdúrà yẹ bí ẹni pé gbàdúrà ni. Alẹ́ yìí ìgbìyànjú díẹ̀ tí Ọlọ́run fún mi lára àwọn nǹkan tí mo kọ́ àti àwọn nǹkan tí èmi bá níbi tí mo bá àdúrà dé, òun ni mo fẹ́ fi gbàdúrà fún ọ. Ogun tó bá kọ̀ tí ò bá ṣẹ́, kì í ṣe pé ogun yẹn le, ìwà ogun ló fara ẹ̀wọ̀n ẹyẹ ni. Sóri kí ogun tó fara wọ̀n fún ọ pé ogun lòun, ó ti fìdí múlẹ̀. Bẹ́ẹ̀ni ẹ jẹ́ ń de ṣàlàyé kan fún ọ pé bí ogun bá fẹ́ wá tó dẹ̀ fẹ́ pẹ́, kò ní wá bí ogun níbẹ̀rẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ogun bá fẹ́ bẹ̀rẹ̀ nínú ayé wa, ó mọ ń wá bí àṣìṣe ni. Àṣìṣe yà á dẹ̀ dàbí àṣìṣe tó lè correct tàbí ohun tí kò ní mínì, o lè fojú fò dá. Ṣùgbọ́n èyí tó fojú fò dá yẹ, ó ní ọgbọ́n tó ń dá. Kò ṣẹ́ o, sórí bó ṣe kọ bí ara sí ẹ, bó ṣe béèrè ẹyẹ, kì í ṣe pó lọ ṣe ló lọ jókòó síbì kan tó lọ fẹsẹ̀ múlẹ̀. Sórí ìgbà tó bá yá, tó bá fara wọ̀n, ó máa fara wọ̀n bí koríko tó lè fatu. Wà á kàn máa wò pé kò mátà stéèjì kejì tí ogun tí kì í fẹ́ ṣẹ́ tó mọ̀ ń gbà nìyẹn. Á fara wọ̀n bí koríko tó jẹ́ kò mímínì, ohun tó lè fẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀, ohun tó lè handle, ohun tó lè ṣe. Ó lè fara wọ̀n níbi iṣẹ́, wà á bilè pé o tún lè ríṣẹ́ míì. Ó lè fara wọ̀n níbi òwò, wà á bilè pé customer míì máa wá. Ìgbà tó bá dé full force, tó bá fara wọ̀n bí ogun, kò tí ní fara wọ̀n àti borí ẹ, ó sì máa fara wọ̀n bí ẹni pé ohun tí o lè rí solution sí níbò kan, ibi tó ti bẹ̀rẹ̀ láti fìyà jẹ èèyàn nìyẹn. Wà á máa ṣàkiri pé díẹ̀ lọ ṣe báyìí, díẹ̀ lọ ṣe báyìí. Bó ṣe ń yálé kiri tó lọ síbi gbòǹgbò àtijọ́ yẹn, òun ló fi ọwọ́ múlẹ̀ sí stage mẹ́ta tí ogun máa ń lò nìyẹn. Bá a bá wá rí ogun tí ò bá ṣẹ́ tó ti gbàdúrà, mọ́mì mi, kì í ṣe pé ogun yẹn ó jẹ́ ń tù bẹ́ẹ̀. Ibi tó fìdí múlẹ̀ sí, òun ló le jù ẹ lọ, ó dẹ̀ mọ ìwọ ẹ̀. Kí ogun tó di pé kò sí iṣẹ́ ó ti fìdí múlẹ̀, jẹ́ ń ṣàpèjúwe fún ọ. Ó bá jẹ́ pé o ti treat ìbàrí tí ò lọ, àwọn ìbà yẹn ti wọnú ẹ̀jẹ̀, wọ́n ń pe ìbà kan ní ìbà ṣẹ̀jẹ̀domi. Tó bá ti wọnú ara, ó máa ń wọnú gbogbo ẹ̀jẹ̀ lọ ni. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, a máa ra sáré lo oògùn kékeré tó máa lọ, ṣùgbọ́n gbogbo ìgbà tó rò pé ó lọ yẹ, ó tún lọ tu ara mú ni. Àwọn ogun kan wà tó jẹ́ wípé bó o bá lọ bó ṣe yẹ kó o lọ, tó yẹ kó o ṣe gbogbo nǹkan tó yẹ kó o ṣe nípa ẹ̀, kò ní ṣẹ́. Ẹ káàlẹ́, ẹ kú àtàárọ̀, ẹ kú iṣẹ́ òde. Gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ mi lálẹ́ yìí, mo fẹ́ bẹ̀ yín lórúkọ Olúwa. Gbogbo àwa tí a jọ ń gbàdúrà, mo mọ̀ pé aládùúà ni ọ́, mo mọ̀ pé ò ń gbàwẹ̀, ṣùgbọ́n mo fẹ́ kó o jẹ́ ká jọ gbàdúrà láàárọ̀ ọ̀la. Bẹ́ẹ̀ ni Olúwa sọ fún mi wípé bí ogun ò bá ṣẹ́, ara ẹ ló ti kọ́kọ́ máa bẹ̀rẹ̀. Olúwa wípé mo fẹ́ ṣẹ́ ogun ìyà lára ẹ, lọ gbé ìgbésẹ̀ báyìí, lọ gbé ìgbésẹ̀ báyìí. Ìgbésẹ̀ tó ní kí n lọ gbé yẹn, mo dẹ̀ wò pé kò jọ mí lójú lóòótọ́, ṣùgbọ́n ní ìgbà tí mo gbé, àyípadà dé. Lára ìgbésẹ̀ tí Olúwa ní kí n gbé, tí ogun mi fi ṣẹ́, tó fi dàbíi pé ẹ̀mí àtọrọjẹ́ fi ayé mi lẹ̀, ẹ̀mí àìní fi ayé mi lẹ̀, ayé mi wọ inú májẹ̀mú tó jẹ́ wípé mi ò lè ṣàlàyé ẹ̀ gangan. Ó ní Ọlọ́run ní kí n bá ẹ fi gbàdúrà lọ́la. Olúwa sọ fún mi pé ọmọ, má lórí òkè lọ sí etí òkun, lọ bu omi òkun wá, kó wá ka sáàmù mẹ́rìnlá sínú ẹ̀. Fún àwọn ènìyàn tó bá wá, pàápàá jùlọ àwọn tí iṣẹ́ dàrú mọ́ lọ́wọ́ fún wọn kí wọ́n lọ fi fọ orí wọn díẹ̀díẹ̀díẹ̀ fún ọjọ́ mẹ́rin pé lẹ́yìn ìgbà yẹn ogun yẹn máa ṣe pátápátá àwọn tí nǹkan ń bà wọ́n nínú jẹ́ olúwa ní kí n fún wọn kí wọ́n lọ máa fi wẹ̀ pé ìbànújẹ́ yẹn máa lọ àwọn tó ti tó lọ́kọ o wọ́n ti tó ní ayé tiwọn wọn ni olúwa wípé òun máa ṣí àlè lára wọn àwọn tó jẹ́ wípé wọn rí ẹni ṣe wọ́n lóore àwọn yẹn làjọ ń gbàdúrà lọ́la àwọn tó jẹ́ wípé gbogbo nǹkan wọ́n ti gbìyànjú ṣùgbọ́n ìgbìyànjú yẹn ò já sí mọ́mì àjọ ń gbàdúrà lọ́la òbí ọmọ àwọn ọmọ yẹn dẹ̀ dàbí wípé wọ́n ń gbìyànjú wọ́n ti gbìyànjú wọn ò yọ wọ́n gangan náà ló tún tiraka kó o tún bọ́ wọn báyìí jẹ́ àjọ gbàdúrà láàárọ̀ ọ̀la gbogbo ọ̀nà tó mọ̀ ló ti tọ̀ tó jẹ́ wípé bó bá ṣe ń gbìyànjú àti ṣe báyìí ló ń dàrú mọ́ ọ lọ́wọ́ jọ mo fi ọlọ́run bẹ̀ ọ jẹ́ àjọ gbàdúrà lọ́la o nílò nǹkan tí olúwa fi lé mi lọ́wọ́ yìí kí n fi báyìí gbàdúrà yìí tó bá jẹ́ wípé o ti wá ọmọ títí o dẹ̀ rí ọmọ jọ mo fi ọlọ́run bẹ̀ ọ bó o bá gbọ́rọ̀ mi lálẹ́ tàbí o rí ẹnìkan tó jọ bẹ́ẹ̀ ó bá jẹ́ kájọ gbàdúrà lọ́la torí ọ̀la yẹ yóò jẹ́ ọjọ́ agbára ọlọ́run àti ọjọ́ ìbẹ̀wò láti ọ̀run wá kó wo títí pé gbogbo bó ti gbìyànjú tó lórí iṣẹ́ gbèsè òun náà ló ń yọrí sí tí àjọ gbàdúrà lọ́la mọ́mì mi àkọ́bí ẹ bó ti gbàdúrà fún tó kàkà kó rí ìrànlọ́wọ́ ṣe ni ọ̀rọ̀ ẹ̀ ń le sí mo fi jésù bẹ ọ́ mọ̀mọ́ jẹ́ àjọ gbàdúrà lọ́la gbogbo ọ̀nà tó mọ̀ ó ló ti tọ̀ gbogbo nǹkan tó mọ̀ tó lè ṣe ó ló ti ṣe ló rí ọ̀nà àti san gbèsè yìí jọ mo fi ọlọ́run bẹ̀ ọ́ jẹ́ àjọ gbàdúrà lọ́la bẹ́ẹ̀ ni tó bá jẹ́ wípé o rí ọmọ ẹ inú ẹ ò dùn jẹ́ àjọ gbàdúrà lórí ẹ lọ́la tó bá jẹ́ wípé ìgbéyàwó ẹ ò múnú ẹ dùn jẹ́ àjọ gbàdúrà lọ́la ìwọ náà mọ̀ pé akíkanjú ènìyàn ni ọ́ o lè ṣiṣẹ́ o dẹ̀ mọ iṣẹ́ ṣe ṣùgbọ́n o ní àkójọ jọ jẹ́ àjọ gbàdúrà lọ́la o mọ̀ pé gbogbo ọ̀nà pátápátá wọn ti sọ fún ọ pé ibi kìí ṣe ilẹ̀ àyànmọ́ ẹ pọ gbogbo ọgbọ́n tó lè dá kó o fi jáde onílẹ̀kùn ti mọ́ ọ mo fi ọlọ́run ààyè bẹ̀ ọ jẹ́ àjọ gbàdúrà ní ọ̀la torí gbogbo àwọn nǹkan wọ̀nyí ojú lásán kọ́ o bẹ́ẹ̀ ni sà bó o bá ń ja ogun tí ò bá ṣẹ́ ojú lásán kọ́ lóòótọ́ àwọn ogun yẹn look simple lójú bíi pé wọn à le ṣùgbọ́n ìpìlẹ̀ ibi tí wọ́n fìdí múlẹ̀ sí ó le gan sà àyàfi tó o bá rẹ́ni bá ẹ̀tú wọ́n lè máa sọ fún ẹ pé àdúrà dáa mo mọ̀ bẹ́ẹ̀ but àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ogun wọn dàbí ogun fáráò ni kì í fẹ́ gbọ́ kíákíá àyàfi tí ọlọ́run bá fi ìjìnlẹ̀ wọn olúwa sọ fún ìsírẹ́lì wípé fáráò ní jẹ́ kẹ́ ẹ lọ torí pé ó dìgbà tó bá rí ọwọ́ agbára ọlọ́run ẹ gbọ́ sà fáráò ilé yìí ò ní fẹ́ kó lọ àfi tó bá rí ọwọ́ agbára gbogbo fáráò ìdílé yín tó dì ọ́ mú tó lò ní lọ́jọ́ ayọ̀ orúkọ jésù olùgbàlà ọwọ́ ọlọ́run kò kọlù wọ́n bẹ́ẹ̀ ni sà má jẹ̀mú tó dì ẹ́ mú tó ní àfi tó bá jìyà kó dẹ̀ má jìyà yìí láì rí ẹni tó máa rìn lọ́wọ́ olúwa kọlu má jẹ̀mú yẹn mọ́mì mi jọ̀ọ́ bá mi pe ọmọ obìnrin tó wà nílé ọkọ yẹn tó jẹ́ wípé òun nìkan ló ń dagbé tó ń dàgbà jẹ́ àjọ gbàdúrà mo fi ọlọ́run bẹ̀ ọ́ mo fi jésù ọmọ ọlọ́run bẹ̀ ọ́ jẹ́ kó wá lọ́la kó kàn gba nǹkan tí olúwa ní kí n fún yìí kó kàn lọ fi gbàdúrà tó bá gbàgbọ́ nínú ìpè wòlíì ọ̀la yẹ o gbọ́dọ̀ gbàgbọ́ nínú ìpè wòlíì gbogbo agbára pátá òun ni kó lò kó fi tètè gbàdúrà olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ orúkọ jésù olùgbàlà ọwọ́ ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ má jẹ̀mú olódùmarè yóò ràn ọ́ lọ́wọ́ olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ ayé rẹ̀ máa yí padà ẹnìkan ṣoṣo òun náà ni mo fẹ́ bá gbàdúrà lálẹ́ yìí ogun tó ń fi ẹsẹ̀ lẹ́yà ogun tó ń fi ìgbàgbọ́ rẹ̀ ṣẹ lẹ́yà ogun tó ń fi iṣẹ́ àdúrà rẹ̀ ṣẹ lẹ́yà orúkọ jésù olùgbàlà kí ogun yẹ kó parẹ́ lórúkọ olúwa sórí bí ogun bá fìdí múlẹ̀ nínú ayé ènìyàn tí kò dẹ̀ fẹ́ ṣẹ́ àwọn àlá díẹ̀ yìí tí mo fẹ́ sọ yìí ó máa láàlá bẹ́ẹ̀ bó o bá ti ń lárú àwọn àlá báyìí má pa mọ́ra jẹ́ àjọsọ mo fi Jesu be o to ba je wi pe o ma digba jeun loju orun ogun to fidi mule si bi pepe ni sa pepe kan wa ninu e to mo nda ganru agaga to ba je wi pe o fe se nkan re bo ba de ti lala to jeun loju orun ikan ye ma baje e do wewe ko ki se ko ma woran ogun aso ni diru eyin ni yesa afi kemi ati ojo gbadua ni lori lola ako wi pe afi akele gbongbo na gbogbo igi ti baba mi o ba gbe a o fa tuti gbongbo ti gbongbo iwa ogun ni pe ko to bere si farawon ko ti fidi mule to ba de ti fidi mule ko ni ni olara sugbon ohun ti o ni je ka ye ro olorun o lo ma create layika e o gbadun gbe yawo ogun to ti fidi mule ni sa ya do gbadua mami oluwa yo se o de yin olorun iran lowo nbo lodo re oju oni ti o wo nbo ni CAC Faith Revival Assembly bi mo tin duwe fun o wa gba mi ran bus stop wole lati sango tabi lati yana paja moto to lo si alagbado oluma wo wa bole ni mi ran bus stop wa wa gbe okada wa so fun won pe o lo si CAC to wa legbe New Touch Hotel ni powerline ni moruga wa ja ni waju odo mi to ba je wi pe command lo gba wole wa gbe maruwa to lo si miran wa was ball ni moruga wa cross the other side wa so fun won pe o lo si church to wa legbe ni touch to ten ni powerline po ba ti e ti de bus stop ye pe oju e soke bayi wa ma wo powerline pool to ba ti ri powerline pool ye loke egbe ibe gan o lo lo ko ka trace powerline pool tori e wa ti ma wo banner church ati awon moto ti won park siwaju church ye emi ati e a jo ni adua owo Olorun yo ran lowo majemu Olodumare yo gbe odide iwa laye Olorun yo dide si o oya pariwo so wi pe eyin ogun ta fide mule sinu anyamo mi etuka loruko Oluwa alafia fo a pade laaro la oruko Jesu oju oni ti o ma gbagbe ore igbedide 660 naira ma da fun awon omo re fi gbagbo ba Olorun ni o wo ti Olorun yo se wa ni Olorun personal account ti won pe fun 6142083872 6142083872 jump in last time 6142083872 Ope Daniel Olufemi Komolafe awon number won yi wo lo pe to le fi bere ona
1: 080 2961 1438 080 2861 2238
0: God bless you.
2: From Lagos, this is
3: Jordan.
4: 105.5
3: FM.
4: This is Jordan 105.5.
5: Station with a voice for entrepreneurs.

0: ìdí ẹjẹ́ mọ̀ pé inú wo Jọ́hánù orí karùn yẹn John chapter number 5 verse number 8, 9, and 10 ìdí ẹjẹ́ mọ̀ pé lẹ́yìn tí ọmọkùnrin yẹn tó ti lo 38 years lórí àkẹtẹ ẹ̀sán bíbélì pé ó wà lórí ó wà ní etí odò Bethsaida fún ọdún 18 ṣùgbọ́n bí jésù ti rí bíbélì sọ pé jésù mọ̀ pé ó pẹ́ tó ti wà ńbẹ̀ now ibi tí mò ń lọ rèé o ẹ mọ̀ pé jésù ń bèèrè lọ́wọ́ ẹ pé ìdí ò fẹ́ ká mú ẹ lára dá òun ló wá dájú tí ló ń pé òun ló wá reply jésù pé òun ti lo 38 years ń bí already jésù ti mọ̀ tẹ́lẹ̀ pé ó ti pẹ́ ńbẹ̀ èèyàn máa múra ni o tó bá ka ìwé ìjọba lórí karùn yẹn ẹsẹ̀ kẹjọ ìkẹsàn ìkẹwàá lọ ìsàlẹ̀ wà á rí i pé lẹ́yìn ìgbà tó gbé àkété ẹ̀ tí jésù olúwa rí ilé ẹ̀ tán after 38 years ìjẹ́jẹ́ mọ̀ pé bíbélì sọ pé àwọn sadusí àwọn farisí àti àwọn júù pẹ̀lú àwọn àgbàgbà tẹ́ḿpìlì wọ́n sọ fún pé kò tọ́ sí ọmọkùnrin yẹn láti gbé àkété ẹ̀ àfikún múra o má bìlíf ọ̀rọ̀ èèyàn pé nǹkan ò lè dà don't believe that bible says something bible says it shall not stand neither shall it come to pass má bìlíf tó ń tó ń ṣẹlẹ̀ sí ẹ̀ yìí ẹnìkan náà ló wá ń ṣàṣì ẹ tó wá fi le tó bẹ́ẹ̀ ẹnìkan ló ń ṣe tó fi wá le tó bẹ́ẹ̀ má gbé àwọn ìgbàgbọ́ yẹn sọ́kàn kò gbé sọ́kàn pé ogun eléyìí máa ṣẹ́ because no retreat no surrender tó o bá surrender ó fáwọn ọ̀tẹ́ lọ́rọ̀ sọ ni o ìgbà ẹni ẹnu àwọn ọ̀tá ẹsẹ̀ tó ọ̀rọ̀ o mo dẹ̀ fẹ́ kó o mọ̀ pé mo fẹ́ kó o mọ nǹkan kan lálẹ́ tó wà very very powerful mo fẹ́ kó o mọ̀ pé ìgbà tí nǹkan dá ibo làwọn ọ̀tá ẹ wà ńgbà yẹn ṣé wọn ò sa nǹkan sí ẹ ńgbà yẹn náà ṣógun ìdílé ò sí ńgbà yẹn náà ta ló wá fà tí nǹkan fi dá ńgbà yẹn ṣe bí ọlọ́run ni bí ẹni pé tó bá rẹ̀wẹ̀sì nígbà ìpọ́njú bí agbára rẹ̀ ò tó nǹkan so you don't give up bó fẹ́ kó mọ̀ pé let me tell them something àwọn tó bí ẹ lọ́lẹ̀ ló tó dá sí ẹ̀jù o táwọn kan bá nífẹ̀ẹ́ ni o tí sátani bá lò wọ́n fún ẹ gan they will not even think something good to you so ìwọ ló gbọ́dọ̀ máa ron tó dá sí ara rẹ jù wà á múra ni o torí àwọn èèyàn kì í fẹ́ kéèyàn bọ́ nínú ìṣòro ènìyàn bí àparò lọ́mọ aráyé máa ń fẹ́ ayé kì í pọ̀ sórí ẹni bá ti ní àdánwò ó ti di ọ̀tá aráyé o ìwọ ló wà ó wà nígbà ni you will not relent tó o bá relent ó ti ṣe bí ọmọ náà now let me tell you this mo dẹ̀ fẹ́ kó di mo tóri pọ̀ ẹni lọ́jọ́ Monday on the 15th òní ni Monday now mo fẹ́ kó mọ̀ pé sórí tábà ti mú oṣù June ọ̀run máa ń ṣí gbogbo ìpàdé tí mo ti ṣe lóṣù yìí ó le gan o oṣù June ló máa ń la ọdún sí méjì oṣù June nìkan ni angel Gabriel ló máa ń jáde fún ìròyìn ayọ̀ tọ́lá máa ràn jáde má gbà lóṣù yìí dìde lóṣù yìí do something about this month are you with me má wá give up don't give up when you give up that is when your enemy wins wọn ò tí ì win ìbáyìí you are still playing the match but when you give up that is when you have given them something to say ó ti fún wọn ní ọ̀rọ̀ sọ yorùbá sọ pé kí ọkùnrin tẹ ìtọ̀ kí obìnrin tẹ ìtọ̀ ká wo ẹni tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ dúra wọn lọ that means jẹ́ kí àwọn ọ̀tá ẹ dúró jẹ́ kí ọlọ́run dúró káwọn ẹni tó ní agbára That is the meaning of that adage. Now listen to me. Ma wo pe bo ti wa ninu isoro yi. Be awon ota ma fe ko bo nbe. That is the number first thing you have to think about. Bi pe ki eniyan ku sinu isoro. Tabi ki aye yo baje patapata. Kini yo lo le ko ma gberi mo. Ko ma dide mo. Bi ota ti ma ro niyan o. O ni lati ni mentality yen. Could not be a hand to problem life because nobody is coming to rescue you. It's only Jesus Christ. Loving me, our California. Be, man, be, go, wa, by, ruwa, kolam, bane, lo, wa, fue. Nobody is coming. Well, pray, but go, body, no problem, yaga. I'm telling you the truth. The only thing is, to man, shaw, yonike, keep my mind, in you. Because they pretend to you. A man think, eh? You know what? Do. See problem, tell mommy. I want to know what do. See problem, you. And they don't wish you well. They don't want you to overcome the problems. It's only God Almighty. Then it's like, eh? Or when you're a guru, jai. If that's one, be a potier, Ibo. Talk be a potier, a lot of bosses, really. A poti yen pa o sa tori pe akumi to nfa bo o kose a poti yen be subu o sa wa di mu o de lu pa loju ese eru be si ba gbo istori ati awon alufa ati davidi won a ri gbe a poti a ri lo sile olodum mo o a poti le to pa eyan yi a ni gbe lobe mo ise meji ni ma fun e to ba se mejeji olodum wa dupe to ba ri mejeji se Jesus Oluwa nbo wa dupe losu wa pie ke ibono lo Olorun lo ba mi so wa pie ke bawo lo sese wa ri ke ojuma ti awon ote de bi pe wa wa sori iyanu oto iyanu lo tan binu lo tan ja awon yan ni ti du o bi anu gidi ba de frana ma be o iyanu gidi mere ko gidi to ba de ba won to ri bi ota yen wa ni ti they will come. I'm telling you the truth. Ise meji ni ma fun e. To ba ri se o bura loruko Oluwa wa dupe. You will thank God. Now o wa noke tani a le gbe apoti lo li e. Do ba suggest pe eni kan wa to ni soro ninu ilu yi ebeju odomu loruko e. Now this where I'm going. O ni soro won ya ja gbe lo li e to ba ti e pa already o ni soro ni. Aye ki rore ru eni ba ni soro won ma nsa fo ni soro ni eni ba ti ni soro ti di ota araye won ma ko won ma ni eje ma ba se ah o ma ti ni problem ah se ni ti o le sowo ile mo se ni papa ti fi sile ma e ko dent e o ma de ko stay ni e ah se ni ti awe di salo se ni ba di saki ni bi se se ni to se gba yi se ni to sawo yi. One ma dakun isoro yen ni woni wa dide. Wa dide ni o. Laro Thursday ose yi mo fe ko dide. Wa dide ni tori ko se ni to le dide fun e. Leyin Jesu. O tun ka lo ni mo. Now o wa gbe akoti yen lo le beju odomu. Nigba to di odo keje wa lo wa lo ko ti ku ni. Now only problem ebeju odomu ni problem. Only soro. Won help we ku ninu isoro yen won ran lowo bo ti ma boko ninu problem yen kina du se o daku won tu daku problem aye ma nfe ki yan ku sinu isoro ni tori ebeju odomu leyin to ni gbogbo isoro yen ko nile ko laso ko ni kankan ibi ele akoku bi ile alamoko lo nbe mo debe ni Israeli ibi ti o awon abandoned family houses yen tadi ba ki gbe yen to ma wa lu oke yen irubi to gbe na bi to duro sina niyan. Now only problem won ran lowo won tu wish your death won tu wish iku si tara ye ma nwo niyan to ma se fun yan niyan o gbagbo to ni sam so ni o ni ota ni gbe igbawo ni yo ku ti oruko re yo si pare o ni gbawo ni yo ku to oruko re yo si pare. Psalm 41 ogbon to nsa mu so Psalm 41 oni ota so pe ibi to dubule si yen koni dide mo pe ki yo dide mo pe ibi to dubule si oni ore yore ara mi eni to nje ninu onje mi o gbe gigi sere si mi o si ri pe ibi to mu dubule si bo mo ni dide mo iwe Job ori kan ese karun bi be so yi pe awon re Job no be si fi seleya nigba to ni soro won ni sugbon ni si o ti de bae o ti kolu e ara re o lele mo bi lo ni anamba soro be yen o te o ba ti ni soro eni ti o to advise lo ma advise o te o ba ti ni problem eni ti o to gba oni odun agba oni ojo eni ti o to wo enle ma wo enle eni ti o to ri en fi ma ri en fi bawo ti ma bo all this thing the ball is still in your court you want proof e faye pe ogun yen ki se ti e tolorun alaye ni eni to ba ti wa ninu christi o ti di eda otun ohun atijo ti koja lo o ti nge ninu christi bibeli ke baba nge nu omo omo si nge nu baba lo mi so fun wa pe awaju asegun lo nipa eje eni to fe wa oni christi ninu wa o je ireti ogo oni awa le so ngbogbo ninu christi ninu christi jesu we can do all things in christ jesus so oni asegun re nipa ejodo aguto ati oro eri enu won so to ba ti ni awon kan won yi to ni oro olohun to ni jesu we don't need to fear about problem igbese lo ma gbe eni ti o ba le gbe gbese ako pare tinu problem ni problem o mada gbese o ni gba ni bi o ba ni egbo lese ti o moju to fi le egbo yen le di adaji na egbo yen go le gba ese you will never agree ti e se ba nda 100 times matugun you are going to get where God wants you to be lolu wa fi ran mi ninu osu lojo Thursday baya kafiru mi a kafia tamozobia pass di ose yi mami se o mo fi Jesus be mami se mami tori do ba ti pe gbogbo ipade to yoju eleyi mami se eleyi o deke ni mo ma ko ma ran eleti ohun meji lo ma se o meji lo ba se awa pade Thursday ose ta wa yi o meji na ni o meji pere ni but wa dupe lowo Olorun wa dupe lowo Olorun ohun ti angel Michael ti Olorun lo lati gbe wa fun be kin ba yin so niyan meji yen wa dupe to ba le se o wa dupe lowo Olorun wa dupe lowo Olorun so wa dide wa gbe gbese iwe awon ba keji ori keje ese keta ati keri awon adete yen igbese lo yi gbogbo aye won pada igbeye ti won gbo tun yi gbogbo didi ilu won pada igbese lo ni ile aye awa ta nbe soro yi ta ba gbegbese nigba to lo pe wa ta ba gbegbese gbogbo to lorun ba wa so aye wa oju koso ni o ba si wa igbese to n gba wa so ta gbe lo je ka debi ta de a de bodo paro fun e olorun ti ran wa lowo ogo ni fun jesu loke orun wa ma pe ni fun gbame yi to lorun ba le gba fun e ti na be ba le wole especially the first one ti mo fe pe emi fun mi ni ma gbe pelu second one awon to kun na ya mi ma gbe o to ba npa on da numbers na ya o mi ma gbe ya o mi ma gbe but the first one and the second one from mi ma gbe to lo ba le bere ti na be ba wole bi o ba wole gbogbo ale itori ale ma bi si gan se mo pa po tan wa su lori afefe to ba wole lale yi aro kutukutu ola ko ma pe tori ise to lawe ni oni awe awe ojo meta de loni aro la Tuesday de ni awe na ma bere awe ojo meta loni o de tun ni itore anu foni bara bo ni ro ni bara to ma ta lore awe information si lo gbodo ma pe fun ti o ba wole lale yi laro na ko be si ma pe number lo ma number to ma pe si re 08130476370 08130476370 number la keji re 08025523849 00252538 49 wa dupe lowo Olorun wa de ni testimony in the name of Jesus Thursday ose yi ni o boy ma de church ware anywhere to ba ti mo wo moto agbado ijaye wa bo le ni jaye bus stop wo moto agbado ijaye bọ́lẹ̀ níjà ìbọ̀ stop wọ́n gbé ọ̀kadà ń bẹ̀ pé òun lọ chọ́ọ̀tì bishop adébọ̀wálé tàbí chọ́ọ̀tì power òróró aago mẹ́fà la máa ń bẹ̀rẹ̀ o a dẹ̀ máa ń parí lago mẹ́wàá sí mẹ́wàá ààbọ̀ gbogbo ẹni tẹ́ fẹ́ ṣe counseling ẹ tètè dé before 6 o'clock kẹ́kọ̀ọ́ orúkọ yín sílẹ̀ I love you so much as we are going to bed tonight I cover you by the blood of Jesus wàhálà láà ṣẹ́gun ẹni tó bá bá ẹ lójú àlá kó n fẹ́ bá ẹ jà àbọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lò pọ̀ lójú àlá àbọ̀n fẹ́ fún ẹ ní ìkọ̀jẹ́ lójú àlá ẹnjẹ gabriel ló máa gun pa ara yìí ló máa pa àwọn ogun ọ̀run máa kọlu ẹni bọ̀dọ̀ agbọ́ tó fẹ́ rìn ẹ mọ́lẹ̀ tó fẹ́ bá ẹ jà tó fẹ́ àtàkì ẹ lójú àlá ìdá ọlọ́run ló máa bá wọn ìdá michael máa bá ó máa bá wọn wàá sùn láyọ̀ wàá jù láyọ̀ wàá dẹ̀ rírí ọlọ́run bílíọ̀nù láti mọ́ kí gbogbo ẹkùn táyé tì mọ́ ẹ kó máa ṣí ìdè tó wà lára ẹ kó jà.
1: From Lagos, this is
2: Jordan.
3: This is Jordan 105.5.
4: Station with the voice for entrepreneurs.

0: mo dupe lọwọ ọlọrun fun ohun tọlọrun ṣe fun mi ni January ta wa síbà wọn sọrọ wọn ni ká ra cement ilé yẹn mo ti ń kan fún 17 years ní ilé bo ilé yẹn kọ wà ń bẹ but to the glory of God lẹyìn ìgbà tí mo ra cement yẹn mo akọ ilé yẹn tán within January till now landlord tó tún wá wà lẹyìn mi tún lòun fẹ ta tòwó ní àwa lòun fẹ ká ra aláàlówó ó láwa lòun fẹ póun máa da dúró dé wa ọlọrun dẹ ṣe owó yẹn ní ọnà tí a lérò àtẹmí àtọkọ mi àtúra
1: àtúra. Lona eléyìí tẹyìn nǹkan tẹlẹ ọdún mélòó
0: 17 years.
1: O wa wa ìgbà wo lẹ wá síbí
0: January
1: ẹjọ́ àwọn tó ra cement
0: yes sir
1: ṣùgbẹ́ sí wa kúrò bí.
0: Mo wá sọ fún ọlọrun mo ní kó bá mi kọ ilé yẹn parí tiwa yẹn ọlọrun dẹ parí tiwa
1: bíi january ẹnu january 6
0: bẹẹni
1: ẹ tó wá ra ilé ẹ ànọdá
0: tó wà lẹyìn ni ó ló àwa lòun fẹ ká ra aláàlówó láwa lòun máa gbé dúró dé ṣùgbọn a ti rà á báyìí.
1: Ẹ pàtẹ́wọ̀ ẹ kílò ẹ dẹ̀ ń wò báyìí èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ó lè parí fún 17 years.
0: It's 2007.
1: Ntẹ̀yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6 kì í dẹ̀ ṣe pé wá tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì abẹ́nú yẹn ti parí tiẹ̀ náà kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹ tí ò gbá ní o tẹ́lẹ̀ the same category ni wọ́n wà wọn àjọ parí ilé wọn ni bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn wọ́n parí tiwọn wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bo se kúrò lórí òkè
2: yìí
1: let double grace work for you.
2: Ó
1: tó ń pè ní great mercy nìyẹn tún lọ ra mi.
2: Amen.
3: Ọ̀rọ̀ yìí ti jẹ́ dídí.